0: moti so fun elana pe ko gbe omi yen ti agbadura si pelu igbare mesan gbe wa ogun osan ba ti se wa se ogun oru awon tin gbogun oru ti o on lati ja ko de segun won so pe oluwa
1: oluwa
0: to ja fun je osabati
1: to ja fun je osabati
0: to ja fun awon ara juda ja fun emi ati ile mi igbe aye eniyan le wa ni ahamo ki o ba si itoni woli itoni emi olohun to to won sona o sese kan ma le bori ogun na emi olohun lo to won ohun ti won yo se oru oni oru woli ni o nilo lati wa nbe e te won ti mi sa loruko jesus ogun aye re wole
1: amen
0: oh my god ogun aye re wole
1: amen
0: ogun aye re wole
1: amen
0: in the name of jesus
1: amen
0: ti awon eyan ba wa sadu atan le testimony ti enikan ta pe oni prostate cancer to lu aso bi infection lasan to de se kini o to de ri igbala ati isegun ni pa omi omi omi adura omi adura en ta ba so operation fu to lo de se kini o to de yo en to wojo lo afomo fun ogun odun to lo de sanu e to loyun to bimo nkan wo ye ko confuse eyan pe bawo lo se nsele bawo lo se nsele e gbo latenu won
2: komi adebola lati Joseph of Christ Golden Church land of reality she be oba again ogbomoso branch mo dupe lowo olorun she be oba mi family mi especially lori daddy mi mama daddy mi man sick so sickness yen po gan nigba ti won wa lo si hospital lo se test awon doctor wa diagnosis won pe won ni prostrate so prostrate yen dani o wa ni 4.5 ti to ye ko wa ni 3 points that is normal but igba ti won wa gbo iyen won wa ni ah apere irewu oyo mama mix e won inu omi fun won wa gbo omi yen mo mix e won inu omi ni won ti mo ba bu fun won so mo wo mo won sa ma mu omi yen o to ma n sick yen ti won ki n strong tele so igba ti won wa gbe yen ti mo wa mix omi yen won wa ri mo strong won se dada won wa healthy so igba ti won wa lo si hospital pada to lo se test won ni ah won ni prostrate bi pe infection lasan ni won ni won sa ko oogun fun won won sa ma dupe won wa dupe lọwọ ọlọrun ṣe bí ọba tó dáwọ ìwòsàn ní wọn mo dúpẹ lọdọ ọlọrun ṣe bí ọba o tí ò dojú àdúrà tì mí o nínú èmi nìkan nínú fámìlì mi káàlù tí mo lọ síbẹ mo dẹ dúpẹ pé mo lẹnu pé èmi náà lẹrìn èrí ni mo ní yìí o lórí dádì mi.
3: orúkọ mi ni olúwàbùkọlá bisi láti ìnàjọ bàbá ṣe bí ọba tó wà nílùú ògbómọṣọ mo dúpẹ lọwọ ọlọrun bàbá ṣe bí ọba nítorí pé ìlàkọjá àkọbí mi ló gbé mi wọ nínú pé bàbá ṣe bí ọba ọmọ yẹn ti lé ní 20 years rí ọmọ bílẹ̀ pẹ̀lú operation tí mo ti tẹ̀síwájú ó ti fi wí pé mi lè bí mọ́mọ́ ṣùgbọ́n gbà bàbá wá ní ẹlẹ́ẹ̀kẹta àṣẹ àwọn tó ń wọ́ ọmọ lọ́kọ́kọ́ jáde nítorí àdúrà àwọn tí wọ́n mọ wọ́n kọ́kọ́ pè jáde pé kí wọ́n fún ọdún kọ́kọ́ sàdúrà fún mo yàn lẹ́yìn torí pé mo rí tèmi ṣe nínú pé bàbá ṣe bí ọba àṣẹ wọn ó gbà lé mi bí mọ́júmọ́ ọjọ́ yẹn mo rí pé bàbá wá sínú ilé ọ̀dọ̀ mi wọ́n bá mi pa ejò arúgbó ejò àtìgbà yẹn lódì pé mo lé ọlọ́run sàánú fún mi ẹni tí mo fẹ́ fún ara rẹ̀ ni wọ́n bá mi ṣọ́ọ̀bù tó wà kọnu sí mi ó ṣẹ̀jẹ́ pé ńgbà tádùn àmì gbà tán ó takú kí n lọ sí ẹ ṣùgbọ́n títí tí di àkókò yìí mi ṣe ọlọ́run jẹ́ kọ́mọ náà wà láàyè mi náà wà láàyè ọlọ́run àánú tí mo rí bá nùgbà bàbá ṣe bí ọba nù kọ́lọ́hún ó jẹ́ kí irú àwọn tí tún wọ́n ń bọ̀ yìí kọ́lọ́hún jẹ́ ìráàánú tó tayọ gbà.
4: mo tún ráyọ sá láti mẹ́rin command. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá ṣe bí ọba mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀mí mọ́ tó ṣẹlẹ̀ níbi tí mo ti ń tajà níkẹjà èmi máa ń mú òróró dání fi sínú báàgì mi. so mo wá débẹ̀ lọ́jọ́ yẹn ibo kan tó máa ń ta ráìsì

0: Jésù Olúwa o, ẹ gbàdúrà kẹta. Olúwa bá mi ṣe ogun kò lẹ́rọ̀. Ogun tó ní tó bá dé sí yàn. Bẹ́ẹ̀yàn kì í bọ́ lọ́wọ́
1: ẹ̀.
0: Tó ti jẹ àwọn kan lé
1: wari.
0: Ogun kò lẹ́rọ̀.
1: Tó
0: ti jẹ àwọn kan náà
1: tí mo mọ̀.
0: Tí wọ́n ní kì í èèyàn í bọ́
1: lọ́wọ́.
0: Àìsàn tán ní kì í gbó.
1: Ẹ
0: ṣẹ̀ wọlé láyé.
1: Ẹ
0: gbàrí wa ni
1: pé
0: nà lè bọ̀ ó yà dúró.
1: Yẹ ọmọ jẹ́. Ogun tó ní kò lẹ́rọ̀.
0: Àìsàn kò lẹ́rọ̀.

0: bóyá ẹ gbáradì èyàn ọmọdé wọ̀nyí ṣé ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá.
1: Bẹ́ẹ̀ni Captain Amazing.
0: Nígbà náà kí la ní láti ṣe.
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Mi ò gbọ́ yín o.
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Bẹ́ẹ̀ni, ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazinators. Golden Penny Amazing Day cereal ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́.

0: ṣí ẹ ṣetán láti di ẹni olókìkí ńlá.
1: Bẹ́ẹ̀ni Captain Amazing.
0: Nígbà náà, kí la ní láti ṣe?
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Mi ò gbọ́ yín o.
1: A ó máa jẹ Amazing Day cereal wa.
0: Bẹ́ẹ̀ni, ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazinators. Golden Penny Amazing Day cereal. Ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́ ọ̀la tí ó dára.
2: Motivational
3: to news
2: to sports and talk.
3: We'll give you all you need to make the best of your day.
2: On the break of dawn, 32 FM 94.9.
4: Ẹ̀ṣin ló lérè sí sá, ìrò dẹ̀dẹ̀ ní tòdẹ̀. Ètò tó pójú owó kò nílò àyẹnú kiri. Gbèsè 32 FM 94.9. Laughter House, Orí òkè tètè Premier, Mọ́kọ́lá Ìbàdàn.

0: wọ́n ní a kì í gbáwòrán gẹ̀gẹ̀ ká mọ́ forí rẹ̀ tí ibì kan lónìí ńlá bá ọ̀rọ̀ ògún rẹ̀ mí débì kan iléeṣẹ́ mtn ló so nígbòwó ètò yìí o ọ̀rọ̀ àgbà abdulrozak abdulgani mr gra ló kọ mi.
1: Darling, wake up. It's time for school.
2: Accommodate entrepreneur.
1: This girl, even in your sleep, you're still spelling.
3: Yes, your child could win the MTN Mpulse Spelling Bee competition with over 40 million naira worth of prizes, including scholarship grants, laptops, smartphones, and the opportunity to become MTN CEO for a day. Register now at mpulse.mtn.ng. Terms and conditions apply.
0: Ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ ti ń fọkàn bá wa lọ lórí ètò ògún rẹ̀ mí eléyìí tá a gbé sórí wípé bó o rí èrè ò bá tì tì ọ́ lọ́wọ́ mo ti mọ kígbe fún gbogbo ayé ó dọjọ́ kan àjọ̀kan ó dọjọ́ kan àjọ̀kan ògún rẹ̀ mí ń bẹ́ ń lé ìyá rẹ̀ náà sì wà ń lé ìyàwó rẹ̀ ń dáná lẹ́ẹ̀kùlé lẹ́nìkan kan lẹ̀kùn ògún rẹ̀ mí ló lọ rè é sílẹ̀kùn ṣàdédé ló pàdé arẹwà obìnrin ara ògún rẹ̀ mí ṣe sìgìsìgì gẹ́gẹ́ bí ọmọkùnrin kí obìnrin ló rẹwà tó báyìí níṣe ni ṣe ní pẹ̀lẹ́ ó gbága fún nígbà tí ìyún ọmọ sọ̀rọ̀ ó ní òun ń lòún jẹ́ ọmọ ọba obìnrin láti ìlú báyìí báyìí báyìí ògún rẹ̀ mí ò tiẹ̀ fọkàn sí gbogbo òlú tó dákọ ẹwà rẹ̀ ti kó sí nínú ọpọlọ ó nílò àwọn ọ̀rọ̀ kan ni gẹ́gẹ́ bí ẹyin tẹ́ sì jẹ́ ọlọ́dẹ tẹ́ lè fún òun ní àmọ̀ràn yìí ẹ̀yin ọdẹ tẹ́ bá wà nù gbó kí lẹ máa ń dìnà ògún rẹ̀ mí ṣe bí ìgbà tó jẹ́ wípé atanu ti ta kò mọ tí ń ṣe mọ́ ibo ti róbin ó ní òun a mọ̀ di èrè òun a mọ̀ di gàlà kódà òun a mọ̀ di ewéko òun ti di gbúre rí ewu ló wá le jù tó di pé ẹ máa ń dì lògún rẹ̀ mí ní máa mọ̀ di ìrò ìrò tí ó sọ délẹ̀ níyà rẹ̀ sájáde látẹ̀kùlé ògún rẹ̀ mí wá ní ìwá ọfà ìwùmọ̀ lọ́rùn pẹ̀lú rẹ̀ sọ̀hún ó pẹ̀ dandan kó o sọ gbogbo ètò ayé rẹ̀ tán ni ìgbà tí yóò fi padà sí ibi tí arẹwà obìnrin jókòó sí obìnrin ọ̀hún ó ti dàfẹ́ rí lògún rẹ̀ mí múra ó dokun ọ̀dẹ lálẹ́ ẹjọ́ náà ọjọ́ yìí lògún rẹ̀ mí ò bá kú torí pé gbogbo ohun ti ń dì ìní ẹranko tó lọ rè bá pàdé ìní sàǹfì ẹsẹ̀ tẹ̀ ló fẹ́ tẹ̀ pa ṣé ẹ mọ̀ wípé irò ń ló dákọ tí arábìnrin rò wípé irò tó jẹ́ bí ọ̀bọ nílá tí wọ́n tún máa ń pè ní elégbèdè ni yóò dì ṣùgbọ́n gbà tí ogún burú ìrò mi ń ló dì ìrò mi ọ̀hún ń ló sì dàbí ẹ̀fọn lórí omi ìrò mi tó ń jó lórí omi onílù rẹ̀ ń bẹ nísàlẹ̀ odò lọ́pẹ́lọpẹ́ ìyá ògún rẹ̀ mí ni ò jẹ́ kí ògún rẹ̀ mí ó fi ẹ̀mí ara rẹ̀ ṣòfò gbọ́ mi dáadáa a kì í sọ tinú ẹni tán bó o bá lọ́gbọ́n mẹ́wàá lo mẹ́ta káyé ọmọ mọ̀ pé òjù bá lọ ayé ò ní mú wá o ẹ kú kalẹ̀.
4: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: Wọ́n ní kó o mú kan àlá kan àfojúsùn kan ìkan nínú àwọn àdámọ̀ rẹ ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kì í ṣẹran ìlú kan alákitiyan tó lè ṣe tì í tọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn wọ́n ní tòsí nìkan òní gbogbo ọ̀nà ló gbà mí ó kì í ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè ọmọ ọ̀lẹ́ nìkan láàyè ògbà bí ìgbé ayé tó nítumọ̀ live it 100 mtn iléeṣẹ́ mtn nigeria ló so nígbòwó ètò yìí ọ̀rọ̀ àgbà ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa instagram ọ̀rọ̀ àgbà 247 tiktok ọ̀rọ̀.àgbà 82 facebook ọ̀rọ̀ àgbà bákan náà lórí youtube wa mr gra tv ẹ subscribe ẹ like kẹ ẹ mọ wo gbogbo ti lọ ń bẹ abdulrozak abdulgani mr gra lọkọ mi iléeṣẹ́ mtn nigeria lókè lókè ńlá bọ́ ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ lọ.

0: fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi. fìrí ìjì ńkọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní
0: 2026. ní
4: tòótọ́.
2: ká ti sọ̀rọ̀ yìí àbí.
0: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: Olùṣọ́ àgùntàn ẹ so wa pọ̀.
0: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
5: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
6: 0707-460-3911.
7: Gbogbo èèyàn ló máa ní tẹsítímọ́nì nígbà tí Ọlọ́run ti ṣèlérí ẹ̀ wípé ó máa ṣe ohun titun tí yóò hù jáde láyé gbogbo nípòjìpò. Ó yẹ ìwà gbàdúrà ní 72 hours with God marathon prayer. Lábẹ́ àkòrí tí Ọlọ́run fún Prophet Taiwo Òjó. Èmi yóò ṣe ohun titun. I will do new thing. Isaiah 43 verse 19. Láti Friday 11 títí wọ ọjọ́ Sunday 13 September ọdún 2026 yìí. Ìpele àkọ́kọ́ láago mẹ́sàn àárọ̀ sí méjìlá ọ̀sán. Ìpele ẹlẹ́ẹ̀kejì láago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. Ìṣọ́ọ̀rù láago méjìlá sí mẹ́rin àbọ̀ ìdájí ní ìpele ẹlẹ́ẹ̀kẹta. Lọ́jọ́ ìsinmi Sunday la máa parí ẹ̀ sí. Ní Mercy Camp CSA Covenant of Mercy aka Majemu Anu tó wà ní kilometer 18 Ibadan Ife Expressway Osegere Ibadan. Ọ̀pọ̀ àwọn làmìlaka olórí ẹ̀mí lọ́lọ́run máa lò. Wòlíì olókìkí àgbáyé ni Prophet Abel Taiwo Òjó bàbá ìsọjí orí afẹ́fẹ́ àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alàyè míì ló máa minister. Lẹ́yìn 72 hours marathon prayer tóṣù yìí ohun titun tárayé fi máa fi orúkọ titun

láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin ọkọ síyàwó ìyàwó àtọkọ kí ni tí ń ṣẹlẹ̀ tó jẹ́ nǹkan ìjà tẹ́ fi á gbọ́ ká gbẹ̀gbẹ́sẹ̀ gbìyànjú lórí ẹ̀

ààrẹ mọ́jà kan sí bá a bá ṣe jọ ń ṣe tá a jọ ń wà náà ni ọ̀rọ̀ ìjà ó máa wọlé sí aláàárín yóò máa di pé a ṣera wa ilé kankan wọn ti bí a ìwọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó wà lọ́wọ́ ń kálukú

0: Hello.
1: Hello, sir.
0: Yes, e karo.
1: Ope so.
0: E seun ta lo wa nbe.
1: Yes, e bi si Olade ni mo ka n soro.
0: All right, lati
1: bi. Ba oro te. E so yen. Abuo mi gan to je bi lajo mama wa.
0: Hmm.
1: O ma yo bi sun ka po. Mo ti ko ile kan. O si je wi pe o da ma pe. I say a cut of any place for all nine side can be in the table. On the gun, it cannot matter if you have been or living here, too much for Yara come back. Well, my young mugbo, you want to learn and you can't let home back and what I do. On my young home. I thought it is our way. I have been through only as you can know in the cacket of Punya or no
0: call.
1: Hmm. Near Jacqua. Ọmọ wa sì ní ilé ní kan mo ní kò náà lọkọ òmójútó títí tí wọn ti gbalẹ lọwọ rẹ ó tún wá yá ibòmíì tí wọn wà pé àwọn ọmọ mi tó ṣe fún mi àṣọ tún ti lérò pé kò náà tó wá kọ sáìdì kan bí kékeré tó kù bẹ èmi ò sákàkú ó wá di òde kan tá a lọ ní òde fámílì lọba bu ẹkún ni bá ń sọ fún ní ìkan nínú àwọn ìyá wa bá ní kí ló dé lọba sọ ó ní mọṣẹ o láti bí ọdún mẹ́wàá tí gbà náà sì ní kú tó mọ ṣe nǹkan báyìí báyìí báyìí ní tó máa ń níbẹ̀ ní wípé kò sí nǹkan tẹ́ lè ṣe fún tó máa tẹ lọ́rùn ọba wá ọdọ mi báyìí tọ́ba ní fi ń fún mi nǹkan tó bá ní lọ mú díẹ̀ bẹ́ẹ̀ ó jẹ díẹ̀ náà ló kù náà lé kò kì í tẹ lọ́rùn rárá ní ipò gbé gbogbo ẹ̀ tán ni ó lójú kòkò èmi náà ti wá yẹra fún bébi pé bára rí ọba yá wọ́n bá pè mí kí n bá fi owó bí ẹ̀rọ fẹ́ sí òní kẹlọ́rùn yóò pa ó sáré lu owó yẹn lé àti lọ́sẹ̀ tó nígbà tó sí wà sí bàbá wa rán wá ń sùn ó lè wọ̀ lọ sùkúù wọn sùn mélòó lèmi náà ká èmi náà máńgẹ̀ẹ́jì ara mi gbogbo àwọn ọmọ náà sì rí iṣẹ́ tó dáadáa ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pa àtọ̀rọ̀ jẹ ní ìmọ̀ ní mo ti wá fẹ́ ṣe àárín yẹn torí pé ó ní mí lára mo ní fẹ́ bá mi sọ ọkàn tèmi gan ní ìtẹ́ sọ láàárọ̀ lọ́jọ́ dá sí ọkàn mi gan ti yẹ fún àwọn tí wọ́n jẹ́ àbúrò rẹ̀ yẹ tún jọ ọmọ ìyá mi àwọn gan wọ́n ti ní kí n fi sílẹ̀ sí mọ́dà sọ́rọ̀ rẹ̀ lọ ṣùgbọ́n ọkàn mi ọgbà gẹ́gẹ́ bí ọmọ ìyá mi ọba mi dá sí ọ̀rọ̀ tí n bá fẹ́ ṣe.
0: Ẹ má gbọ́ ṣé àdúgbò òbí kan náà ni ẹjọ́ ń gbé lọ́wọ́lọ́wọ́ báyìí ni.
1: Àjọ gbé àdúgbò òbí kan o èmi ń gbé challenge. Òun gbé lọ́nà lọ́nà ẹlẹ́yẹgbẹ́ ló gbé.
0: Náà kí wá ní tẹ̀yìn fẹ́.
1: Ní tí mo fẹ́ mi fẹ́ bàjá náà ni mo fẹ́ kájọ wà
0: United. Ẹja ṣe báyìí nọ́mbà wọn ṣe lè fún mi báyìí.
1: Bí ẹ̀gbọ́n nọ́mbà wọn lórí abápin nọ́mbà bọ́ọ̀lù máa lọ gbà mí.
0: Ẹ̀bọ́ ṣe wà lórí fóònù yín.
1: Ṣé nọ́mbà rẹ̀?
0: Nọ́mbà wọn bẹ́ẹ̀ ni ṣé nọ́mbà wọn wà lórí fóònù yín.
1: Èmi ò tiẹ̀ fẹ́ ká ẹ pé nọ́mbà rẹ̀ ṣùgbọ́n tẹ ká fẹ́ fi èdè ó ṣe yóò fi tánà mi èmi ò bá ṣọ̀tá ọmọ ìyá mi ni.
0: Kódà ìǹtẹ̀mí ó gbà yín mọ̀ràn náà ni pé díẹ̀ mo fi bálágbájá tan kò ṣe é fọ̀bẹ bùkú. Bó bá jẹ́ wípé sísúnmọ́ yín tí wọ́n súnmọ́ yín tí ò bá ti tayọ pé ó dá ntẹ bá nígẹ fi ràn wọn lọwọ ngbà míì mi ò ràn yín náà ni ntí agbára bá ń ká ẹ mọ fún wọn agbára yín bá ṣe mọ lórí ẹ ẹ sì mọ ẹ mọ sí ntí ó pẹ yín náà lára tí ó ti ń yé yín bá òun.
1: Mo ń gbọ́ sá.
0: Ẹyin ò ẹ̀ka yìí èmi ò ní ní pẹ́kẹ́ lè dànù tán yányán tòró ń kálukú náà ló ní ọjọ́ tiẹ̀. Ó lè mọ́ jọ ni ó lè mọ́ jọ là ṣe ti gbọ́. Èyí tí ò bá ti ní payín lára ẹ ṣe èyí tí ó bá ti pé fẹ́ kọjá agbára yín ẹ tètè yá ṣe kíni. Kò jù bẹ́ẹ̀ lọ.
1: Ẹ ṣe. Ẹ dúpẹ́ sá.

0: Hello. Hello, ẹgbọ́n wo ke?
1: Hello, ẹ kaaro.
0: Ẹ kaaro.
1: Ṣé ẹ̀rí màmá tó sọ̀rọ̀ nsìn?
0: Okay.
1: Owó ẹ̀ náà ṣẹlẹ̀ sí mi náà. Ọmọ ìyá mi ni.
0: Okay.
1: Ẹ̀sà lè bí màmá ẹ sọ oní kí n fóun ní wíńgì kan nílé tí mo kọ́. Bó tiẹ̀ ti fẹ́ fun. Àwọn ọ̀rẹ́ mi ló sọ fún mi pé àwọn àbúrò ló máa ń jogún ẹ̀gbọ́n.
0: Bẹ́ẹ̀ ni ẹ máa gbọ́
1: sà. Bí ẹ̀gbọ́n ló ń jogún àbúrò.
0: Bẹ́ẹ̀ ni ẹ máa gbọ́.
1: Ṣé ń gbọ́ mi?
0: Mò ń gbọ́ yín. Ṣé ẹ ti ẹ máa gbọ́ sà? Ṣé ẹ ti yanjú tọ̀dọ̀ tí yín? Ní tó ń ṣe ẹ̀yin tó jọ wà
1: náà. Ẹ máa gbọ́ ẹgbọ́gbọ̀n yẹn. Ẹgbọ́gbọ̀n yẹn sùn. Náà ìgbà tó wá yá, ó wá ní kó ara mi ò yá. Àṣẹ òun ló ń ṣe mí. Ó wá mú mi lọ ilé babaláwo kan fi ṣe. Tí bá ti débẹ̀ báyìí, tó máa ní kiri ẹran, màá ṣe rà. Ibi tó délé ara mi máa yá. Ó wá ṣe bẹ́ẹ̀ tó ẹ̀mẹta. Ó wá mú mi lọ ẹlẹ́ẹ̀nìkan. Ṣé pé èmi àti ìyẹn jọ kàwé ní 1960. 1960 lèmi àti ìjọ kápá máa ń sù.
0: Ẹ mọ tá a ṣe torí a fẹ́ lojú ọjà báyìí ṣe ń gbọ́. Tá a bá tojú ọjà dé. Ṣé ẹ ti bọ́ sà?
1: Mo ń gbọ́ yín.
0: A fẹ́ lọ sójú ọjà báyìí, a fẹ́ lọ polówó ọjà.
1: Mo kàn fẹ́ kán fi kọ́ gbọ́n ni, mo fẹ́ kélé kan fi kẹ́wọ̀n èèyàn fi kọ́ gbọ́n ni.
0: Ẹ tá a bá dé látojú ọjà sà.
1: Ok.
2: Mo máa dalé onílé.
0: Oya Malam Nisombe, ẹ kò kalẹ̀ à ń bọ̀.

0: tálọ̀rọ̀ ìjájọ́ ń wáyé láàrin ẹ̀yìn àti ẹ̀tẹ́ fi agbọ́ ká lè gbẹ́gbẹ́sẹ̀ lórí ẹ̀. Ká lè gbìyànjú torí pé gbìyànjú ń tí a. 09062-9499 ni nọ́mbà tẹ́ pè wá sí. 09062-9499 ẹ káàárọ̀. Hello.
1: Hello, sir.
0: Yes, I caro.
1: Yes, I quit to.
0: Yes, sir.
1: Lori oro ko mi na mo fe so.
0: Okay, kini to da yin po?
1: E to da po pe o gba mi loju. So ko ipo na, oju yen bere si dun mi, oju o dun mi tele, mi ni pe ni ja oju tele. So ko to bi osu ko odun yen po bere si wa omi o se gbogbo e o sa gbogbo ise mo lo ko sisu mo se test mo se one or two thing won de so nkan to sele si mi nipa oju yen. So after that o wa di pe ko wa ma wale ko wa wale mo lati gba ti oju yen ti bere si dun mi to nse awon eyan mi de pe won salaye fun pe ko bye bye ki je pe mi ati won ja nijo na o ko de de o nba mi soro mi de telephone mi de da won lohun o se ibi to ti fe gba mi loju ni mo ko ni ki escape ara mi ki bota o sa se fi owo gba mi ni oju yen go mark yen wa nbe to je pe won se oje ni jona so lati gba yen bayi oju yen ti bere si dun mi so lati gba yen ki wale ki se awon eyan lo sese wa no pe ah ise eni toju iyawo yin kokko beyen e kokko a ko fi a send the 5000 ẹ̀kọ́kọ́ tí ẹ mọ anything ó ṣáà ṣe tó wù wọn so last week tí mo fẹ́ pè so nọ́mbà sábìsì ó dá so ló jẹ́ kí n pè kó kẹ bá mi pè.
0: Now igbona ti wálé last báyìí.
1: Ìgbà míì a wá akọ̀dúró a ní òun wá wà wọ́n mọ ni ó wá níjọ Saturday kan ní ẹ̀yà Saturday ó kọ̀ wá ó ní àwọn ọmọ lòun wá wo tún padà.
0: Okay.
1: So bi mo se lo si hospital line ti mo take for medical county ko si to ko ko si ko responsible pelu gbogbo treatment ye kokko igba to kokko sele lo fun mi ni 30,000 after that ko si to ko mo ko se igba to ba mother and si last year lati wa lenu
0: last year ni sele yen sele
1: oju yen ti be ni si last year ni oju yen ti bere si ndu mi
0: o si wa o tun andu in the same
1: o yen ndu mi kódà gbọ glaucoma ni wọn pe pé fọ ìgbà tí mo lọ ṣe àwọn tẹsí tí ìgbà tí wọn tẹsọ fún mi pé kí máa ra àwọn oògùn ó ní stage kan báyìí pé wọn ní kí máa ra àwọn oògùn á tún pè é wọn tún ṣàlàyé fún ó ní òun ti gbọ ló sọ kò ṣe anything so ibùgbọ́sẹ̀ fi bíi 2 weeks ago ni mo tún lọ sọ fítò fún check up mo tún pe àwọn èèyàn ní kí n pè mo ní mi lè pé wọn ṣáà ní kí n pè mo pè pé mo ń lọ fún check up ò dis and that kínìkankan kò dáhùn o ní ibo ni kóhun ti rówó kínní kan so the way to ti ẹ fi ń ṣe ó ti I don't even understand that is why mo fi pè.
0: Nọ́mbà wọn ṣe lè fún mi báyìí báyìí.
1: Bẹ́ẹ̀ni sọ.
0: Okay.
1: 0 is 0.

0: ọmọbìnrin òun kó gbìyànjú kó tún mi pè báyìí kó dákun 09062-9499 09062-9499 Hello, Ekaro.
1: Hello, sir.
0: Yes, Ekaro.
1: Yes, sir. Ekwe to, sir.
0: Yes, sir.
1: Yes, sir. Ejo mo ti fi ni igba kan bi ose bi melo seyin. Eje ran mi lowo e ba mi pe omo mi yen. Ejo sa mi wa ti ri apa yato kokon.
0: Omo yin.
1: Ejo sa.
0: Kini
1: omo ti e pe si mo pe ni noji mo fun yin ba yen ti mo salaye pe o fe omobirin kan ko je ki mo to fi fun omobirin eloyin ton fi bimo
0: okay
1: so o wa fe wa se iyawo ni o wa ni ki n wa ti ilu ti ohun ati bi to omobirin to fe wa emi wa se gege bi iyawo pe eto mi ni pe o ye ki o mo mo yen wa ba mi ni ilu temi na gbe bi e ki na bi e kan ta be keji ki tele foju ri pe iyawo ti omo mi fe leleyi ko to di pe ma kan sai de wa joko iyawo o wa ni pe ki wa joko iyawo iya iyawo emi wa ni pe ko to to lo fi binu but ba te pe o paro o pe emi wa sile ohun pe mo ri le pe ohun ile ohun da o se nkan kan bayi mo pe ni wa tori be bere owo lowo ohun mo pe tohun ba ti wa fun ni lowo mo ma ro pe ohun lowo lowo o sa paro
0: ile ti tade eso oro te nso e
1: be ni sir
0: tade esi se kini o wa so fun alojo na
1: o down
0: se lati gba na
1: o se pe pada lati gba yen ko response
0: okay oda en ta se re tin ba ti ko lori eto pe mi
1: eni mo number yin o
0: ma pe laipe yi
1: yes sir
0: ma pe laipe yi
1: tori emi fe fun yin number ikeji e na ni pe boya ke ba mi pe yen na ni
0: ba ti pari eto pe mi ka le koko fenu yin ojuna o da pe to so fun wa lojo na ni pe won o satunse won de wa ba yin
1: o se se sir nkan to wa sele ni pe aburo baba e gangan mo wa pe aburo yen pe kin te ki yen na ni tori won se dada si mi o le ye pe baba temi o fe kin fe won mo tori muslim side ni won so bo le kon se dada si mo wa pe yen pe mo se ma di gba pe won na ni yen pe ya bo mi kokan bayi o wa lo fe di ni le kokan ki lo de ti mo se gbo omo yin lo sori radio mo ni mi be lo sori radio pe awon pipo yen won ma ba wa pari ija lori radio ni loju ese ni pe won je gba owo kokan lowo wa pe loju e koda pe mi da eni ti mo pe gan mo ẹni tó dẹ pè ní gan tó fúnràn mí lọwọ gan wọn dá mi mọ bọ lórí rédíò ni wọn máa ṣe ń parí ìgbà yẹn pé inú mi ò dùn sí bọrọ yẹn ṣe rí ni wọn ṣe ràn wá lọwọ wọn dẹ ṣe dáadáa ó ní ó ló fẹjọ sóhun pé mi gbóhùn lọ sórí rédíò ni wọn ní gbé wọn lọ nítorí máa ń sọ náà ni pé mo rojọ àwọn kiri iná ṣe ń bínú sí mi bí n bá ti wọn ṣe nǹkan báyìí màá fẹjọ sun èèyàn kan ẹjọ ẹ bá mi bọmọ yìí sọrọ wọn wá ní èmi rojọ àwọn kiri
0: Oda.
1: Iwe aburo e nisin sa owo to gba ton gba lori network lori phone online yen.
0: Se lo fi phone ni gbowo kan mo ti.
1: O lo fi gba. Mi o ri money sin yi. Owo yen de ti le ni 170,000. Pe ti mo wa lo so fun to ba mi pe lo ba binu pe se bi mo sa roju awon kiri.
0: Oda. Bi won ba ti pari eto se ngo.
1: Yes sir.
0: Epe mi. Ma pe number ni laipe yi e pe mi
1: esa
0: esa bo a le mo ba se tewaju lori oro 09062 odometa 949 09062 odometa 949 so 07055 odometa 949 yo wole si odo 1b lori eto ja odola e dakun omobirin ti wọ́n sọ̀rọ̀ kọ wọn pé ó lú àwọn lójú òun hello ṣáwọn nu
2: hello sir èmi náà ni sà
0: ó dà bẹ́ẹ̀ náà ṣe ti kọ nọ́mbà ń jáde tẹ́ fi lè pè fún wọn
2: báyìí mo sẹ́ndì ẹ̀ mo ti kọ jáde mo mọ̀ lórí mo sẹ́ndì ẹ̀ mo try láti sẹ́ndì ẹ̀
0: kò lọ ó dà ẹ̀ nísòro bá jẹ́ kí alio bá ń gbà ẹ̀ nísòro bá.

0: ráyè wọlé láàárọ̀ ìmọ̀ tó bá dọ̀la kánjọ kán gbìyànjú kán pè mí.
1: Lábẹ́rẹ́
0: fún wa nọ́mbà òǹkalẹ̀ rí torí bẹ ṣe ń gbìyànjú àti pé nọ́mbà àìgbọ́ lọ́dọ̀ tí wọ́n ń bí lábẹ́ aṣọ.

0: kò ní ṣú mi kò ní rẹ̀.
1: Má jẹ́ osú ẹ láti máa gbọ́ wa àti láti tẹ̀lé wa lórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ 32FM 949 ẹ̀yìn ẹ.
0: Kò ní ṣú mi kò ní rẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
3: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí. Àfi gorí òkè ó hàn kétékété. Ìkànnì Dati 2FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkùnrin. Dati 2FM 94.9. Ìkànnì Adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn fọmọ aráyé. Ibùdó Ayọ̀ àtorísun ìdùnnú ni Dati 2FM. Ìròyìn àsìkò tí ò lẹ́ja bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni. Agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ. Kájà fẹ́ tọ́ ọmọnìyàn. Kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ níjẹ. Tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́. Ìkànnì 32 FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

ẹ kásán èyí ni àkójọpọ̀ ròyìn àgbáyé lédè yorùbá nìkànnì adẹ́rìn epo sunu fẹ̀yìn 32 FM 94.9 tá a kalẹ̀ sí laughter house orí òkè tẹ̀ntẹ̀ premier mọ́kọ́lá ìbàdàn peter ọ̀làṣùpọ̀ ló ní ròyìn yìí ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ròyìn tòní. Ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti mú àsọ̀rọ̀ débà àbẹ̀wò àwọn aṣojú wọn lọ sílẹ̀ south africa. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti dájú pé àwọn èèyàn tó mọ̀ ń gbèrò láti gbẹ̀mí ara wọn òun ni wọn kò fi ẹ̀sùn ọ̀daràn gbé wọn mọ́ bí kò ṣe ìtọ́jú tó ní ṣe pẹ̀lú ọpọlọ. Lábala ìròyìn ilẹ̀ òkèrè ìgbìmọ̀ kan lórílẹ̀-èdè Amẹ́ríkà ni a ti jẹ́ òdì mímọ̀ ìpè ilẹ̀ Áfíríkà òun náà ni àwọn ti rí sí ibùdó tí ogun ìgbésùmọ̀mí ti ń wáyé jùlọ lágbàáyé. Lábala ìròyìn eré ìdárayá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin Falconet òun náà ni a ti wà nínú ìbẹ̀rù bojo lẹ́yìn tí wọ́n gbá omi ayò papọ̀ pẹ̀lú ilẹ̀ China níbi ìdíje ife ẹ̀yà àgbáyé àwọn obìnrin tọjọ́ rí wọ́n wà lẹ́ni ogún ọdún. Lágbo amúlùúdùn Adékúnlé Gold ló ti sọ̀rọ̀ lórí ẹnìkan tó lójú òpó X ìyẹn Twitter àtijọ́ tó ti rẹ́wọ̀n he báyìí látàrí ayédèrú ìròyìn kan ilé ìtọ́nítọ̀hún wípé ọmọ òun obìnrin ti dágbére fáyé pódìgbà òṣè ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí ni a ti mú àsọ̀rọ̀ débà àbẹ̀wò àwọn aláṣẹ lọ sí ilẹ̀ south africa ìṣẹ̀lẹ̀ yẹn pàṣẹ fáwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí àti àwọn òṣìṣẹ́ bẹ̀ láti rí dájú pé wọn kò yọjú sí ohunkóhun tó ní ṣe pẹ̀lú à ń ṣòfin papọ̀ eléyìí tí àwọn aláṣẹ ilẹ̀ south africa ṣàgbékalẹ̀ rẹ̀ eléyìí tí wọ́n gbé kalẹ̀ títí di ìgbà míì tí àwọn ò bá fi sọ ọ̀rọ̀ síta. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé nínú àtẹ̀jáde kan tẹ̀ síta látẹnu agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin kejì làbújá ìyẹn akin rotimi ìyẹn láfẹ̀mọ́júmọ́ òní. Àtẹ̀jáde ọ̀hún ló kà báyìí pé àwọn adarí ilé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ nàìjíríà òun náà ti pàṣẹ fún gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin tó fi mọ́ àwọn òṣìṣẹ́ nílé ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí láti mọ́ṣe ní ohun kankan ṣe pẹ̀lú ilẹ̀ south africa tàbí àwọn ìgbésẹ̀ tó ń ti àwọn ètò mìíràn eléyìí tí wọ́n bá ní òun náà ni kí wọ́n dẹyẹ sí. Èyí ló wáyé látàrí bí omi náà ṣe bẹ̀rẹ̀ sí ní kọni lórí ìkọlù lemọ́lemọ́ tó ń ti dẹ́yẹ sí ni eléyìí tí wọ́n ní sí àwọn ọmọ nàìjíríà àti àwọn mìíràn tó wá láti ilẹ̀ áfíríkà.

0: bẹ̀ẹ̀ni ẹ tó jẹ́ pé ó fẹ́ sọ̀rọ̀ even irú pé bóyá táwa fi lọ yunifásitì nígbà tá a lọ kò fẹ́ tó fọmọ tó wà ní crèche mọ́ ń sìn ẹ wá wo gbóòórùn nǹkan wọ̀nyẹn so kí n máa sọ náà ni pé káwọn ìjọba jọ kí wọ́n ràn wá lọ́wọ́ gbogbo tán bá le ṣe lórí àwọn nǹkan yìí fún wa kí wọ́n bá wa ṣe kó dàbí gbogbo nǹkan kó wá sílẹ̀ irú epo náà sìn tó lọ sókè kó bá wálẹ̀ gbogbo kó wálẹ̀ because àwọn èèyàn tó lọ ra àwọn nǹkan tí a fẹ́ rà fọmọ sukú lọ́jà tí wọ́n ti lọ rà kó tó di pé wọ́n kò dé síbi tá a ti máa rà gbogbo owó mútò tí wọ́n bá fi wọ mútò lọ́wọ́ mútò bọ̀ orí ọjà yẹn náà ni wọ́n ṣe lé tó bá ṣe lórí ọjà yẹn sìn á jẹ́ kí owó ọjà tún lọ sókè sí òun ló jẹ́ káwọn nǹkan wọ́n.
1: Bákan náà àwọn alágbàtà ohun èlò ìkẹ́kọ̀ọ́ eléyìí tí ó kọ rẹ̀ ń jẹ́ Sylvester àti arábìnrin Adéníyè ló náà sọ̀rọ̀ nípa ọ̀wọ́n gógó tó dé bá àwọn nǹkan téèyàn ń rà lọ́jà gẹ́gẹ́ bí eléyìí tó ṣe àkóbá fún okòwò àwọn ò jẹ́ òdì mímọ́ pé àwọn òbí òun náà ni wọn kò ní agbára tó tọ́ lásìkò yìí láti fi ra àwọn èlò ìkẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ.
2: Bí ọdún díẹ̀ sẹ́yìn àwọn èèyàn tó bá ti kú bí ọ̀sẹ̀ méjì báyìí èèyàn ti máa rí wìtìwìtìwìtì ara bàtà ni ara sọ ni a máa ra school bag ni ìwé nǹkan a ti máa bọ for now wọ́n ń wá lẹ́yọ kọ̀ọ̀kan ni kò tí ì sí pé bóyá wọ́n ń rush gbogbo ìlú ṣe rí náà ni nípa ọrọ̀ ajé náà ni. Ìmọ̀ràn tí wá fún ìjọba náà ni pé kí wọ́n ṣe ìrànwọ́ bí gbogbo nǹkan ṣe wà tàbí ìtàtẹ̀yìn wá padà Ọlọ́run dẹ̀ ràn wá lọ́wọ́ Ọlọ́run ràn wá náà lọ́wọ́ kárẹ́ mi sí ni.
1: Àwọn ilé ẹ̀kọ́ jákèjádò ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọ́n mọ̀ wọlé fún sáà ètò ẹ̀kọ́ tuntun lọ́jọ́ ajé ọjọ́ kẹrìnlá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí. Ìròyìn ló ti ń dé sẹ́tì gbọ́ yín láti kẹ́ni 32 FM 94.9 tá a kalẹ̀ sí Laughter House orí òkè tíntẹ̀ Premier Mọ́kànlá Ìbàdàn. Lábala ròyìn ilẹ̀ òkèrè ilẹ̀ Áfíríkà ló ti di ibùdó eléyìí tí ìgbésùnmọ̀mí ti ń bá wọn fínra jùlọ lágbàáyé pẹ̀lú bó ṣe jẹ́ pé bí ìdá méjì inú mẹ́ta ìkọlù àwọn ikọ̀ ISIS lágbàáyé òun náà ló ń wáyé nílẹ̀ Áfíríkà. Ààbò ìwádìí tuntun ọ̀hún ló wáyé látẹnu ìgbìmọ̀ tẹ̀kótó lé tó ń rí sọ̀rọ̀ ètò ààbò abẹ́lé orílẹ̀-èdè Amẹ́ríkà léyìí tẹ́jọ́ mọ̀ pé ṣáájú àjọ̀dún ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n tí àwọn ń ṣe ìrántí ìkọlù ọjọ́ kọkànlá oṣù kẹsàn-án ọdún 2001 òun náà ló jẹ́ pé ilẹ̀ Áfíríkà ni àwọn agbésùnmọ̀mí ti ń sararindin mọ́ wu ìwà àkótọ́ wọn. Ǹjẹ́ ó dúmọ̀ pé àwọn orílẹ̀-èdè méje nínú orílẹ̀-èdè mẹ́wàá tó ní àkọsílẹ̀ tó lágbára fún àwọn ìgbésùnmọ̀mí tí wọ́n ti ń ṣekú pa àwọn èèyàn ló jẹ́ ilẹ̀ Áfíríkà ni wọ́n wà. Àbọ̀ ìwádìí ọ̀hún wájọ́ di mímọ̀ pé ń ṣe ni àwọn onílàkadì ọ̀hún ni a ti gbájúmọ́ kíkọlu ilẹ̀ Áfíríkà tó sì ń kọni lóminú. Lágbo eré ìdárayá ìrètí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àwọn obìnrin Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni ó ti wà lókè téńté báyìí tó jẹ́ pé ńṣe ni a ti bẹ̀rẹ̀ sí ní lọ sókè lọ sódò lórí kẹ́mọ̀bà àjákúrò níbi tí wọ́n wà pẹ̀lú àmì ayò ọ̀mì tí wọ́n gbá pẹ̀lú ilẹ̀ China níbi ìdíje ti àwọn obìnrin ìdíje àgbáyé àwọn obìnrin tọ́jọ́rùn wà lẹ́ni ogún ọdún tí àjọ FIFA àtọ́dún 2026 eré tí wọ́n gbá lánàá ọjọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí ìyẹn ní Poland. Àbájáde rẹ̀ òun náà ló fi hàn pé orílẹ̀-èdè wa Nàìjíríà ló ní pọ́ìntì kan báyìí nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méjì lẹ́yìn eléyìí tí wọ́n fi ga agbága pẹ̀lú ilẹ̀ Spain pẹ̀lú àmì ayò méjì sódò. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Falcons àwọn obìnrin òun náà ni ó di dandan fún wọn báyìí láti rí dájú wípé wọ́n rẹ́yìn ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó ń bọ̀ láti New Caledonia lójú ọ̀nà àti fún láǹfààní láti bọ́ sí ìpele tó kàn tó sì wà ní ipò kẹta lẹ́yìn ilẹ̀ Spain àti China. Ilẹ̀ Spain tó ń bẹ lọ́wọ́ wájú báyìí pẹ̀lú pọ́ìntì mẹ́fà eléyìí tó sì jẹ́ pé wọ́n ti wulẹ̀ lẹ́yìn ìjáwé olúborí mọ́kànlá sódò eléyìí tẹ́ ní pẹ̀lú New Caledonia nígbà tí ilẹ̀ China tẹ́ ní pọ́ìntì mẹ́rin lásìkò tá a wà yìí. Bẹ́ẹ̀ bá ní ìròyìn yàjọ́ kan abó mi tẹ́fẹ́ fitó àlítí ẹlẹ́fà tẹ̀jíṣẹ́ ẹ̀yìn ṣọwọ́ sórí 07047004949 àbí 07047004949 tàbí àtẹ̀jíṣẹ́ sí 32fmnews@gmail.com. Ìròyìn àgbáyé lédè Yorùbá kò ní ṣùgbọ́n ìlọ

0: Cola. Explore your freedom.
1: Ah, ẹ̀gbọ́n, mo máa gbọ́ pé Lafarge ti pààrọ̀ orúkọ.
2: Bẹ́ẹ̀ ni o, Lafarge.

0: ìwé aṣọ iléèwé owó ìkẹkọ ẹgbọnà ibùsùn kọ.
1: Ìyá mi irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o mú kà.
0: O tún ná owó náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn ẹ̀rọ ti wípé ọmọ tó bá sanra àlàáfíà ó di dandan kó pe gédé nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ooru jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
2: Mocha, adding comfort to life since 1959.
3: Tun ba lo rayowa nitori pe tan po rayowa nitori duki atopo to ni okan ti balẹ po rayowa alafia logun oro saaju ara re o ilera sile mi gigun gbogbo arun din se da laye na ko laye fin se ni bi doti ba po lara ti gbogbo engine ta se da da ba se be to ko se mafoya to ba se bi eni rara tara re o se dede pinu lo kan ya ara re o veniton cleanser ni ko semu agbanugbade fogede gede ara danu veniton jagun labi panko pe ore ara tomade tagba tokunrin to obirin lo le lo osokunrin so obirin do pepe veniton cleanser atejese maradan bi ko rosin veniton cleanser kiki de gbogi ti o lotinu la fi se o tu wa ka kire le taja ogun jake jado le nigeria asun wa lagbata fun veniton cleanser pe number code demand 0034051533 0034051533 ile se emi one naturalist care lo se veniton cleanser ohun laye tun lo

0: tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó kókó ti tó láti gbé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi. fìríìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ẹ ní tòótọ́.
2: káṣà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: ìwọ ló tún jẹ́ CDK ẹ̀ báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ̀ ẹ lè ra fìríìjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: kákúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mọ́kànlá road ní bestnight bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707 460 3911.
6: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ̀g

0: ti odo olori egbe baba gbon
1: atokun
0: e ti gba ku elimination ti bere ni Southwest
2: ben
0: eti awon athlete wa ti an tun mu jade lele yo won ti mo gba ball lowo bayi gan igbese keji laari awa ati Osun United abi Osun Babes ade ku won awon eti wa won ade pa golano won ni ko sowo ko si onje koda laaro igan won lawon oje nkankan sugbon adupe lo Olorun ko to di pe won bere fese won se to soyin won ni o ti fun won lo onje awon eyan wa binu pe o ti wa jasaro ni won fun won asaro iso onje yan ni
2: ohun to sele ni wi pe ise ri iforo oro yi o da bi ba to je wi pe
0: se mo yen ran ni bi a je pe boni
2: no
0: lo fani ele ni ran ni
2: o da bi ba to ba je pe yen ba wa nu le lókè ẹ lè sọ fún mi pé sọjà ní sì wọn kó sọjà lọjú ogun kí sọjà máa sọ fún yín pé wọn ò fọ òun ní dọdọ àtẹyìn jẹ o kò sí nǹkan tó ń jẹ bẹẹ tó bá wà nínú ilé ara ẹ kò sí nǹkan tó lè jẹ o lè jódidi màálù tán ṣùgbọn tó bá jẹ pé camp irúfẹ irú nǹkan bá ilẹ lọ àwọn tó wà níbẹ tí wọn mọ nípa pé dèdè nǹkan bá ilẹ lè jẹ tààrà òfin kọfẹ ṣùgbọn ẹkì ìwòbí sọrọ kan ó ní wípé ó dùn mọ òun bóun ṣe máa ń gbá bọọlù fẹdẹ àwa nàìjíríà ṣùgbọn òun káwọn lára bóun ṣe sojú ilẹ gẹẹsì nígbà tó sọrọ yẹn bọ ó sọrọ yẹn débi wípé ó ní pé ọtọ ni kí wọn discipline èèyàn ọtọ ní kan pọnish èèyàn ó ní wọn pọnish àwọn ni ó ní sometimes àwọn làwọn ò búkú tíkẹ́ẹ̀tì fúnra àwọn tá a bá tó dé òtẹ́bí tá a máa fà wọn sí àwọn olè ẹ́fà lọ́ọ̀jì síbẹ̀ tó bá pa àwọn ọmọ ọmọ wa sì fàájì ara wọn ni tó súnmọ́ sí pé àwọn ọmọ yìí wọ́n wá sojú o ìpínlẹ̀ ni kò ṣe pé wọ́n yọ wa kẹ́lẹ́kẹ́lẹ́ wọ́n dẹ̀ gbé àsìá wa ìpínlẹ̀ wa lọ́wọ́ só yẹ gẹ́ẹ́ lè mọ̀ pé ó dá o ò kí ni ẹ fẹ jẹ nbẹ ṣé gàrí wọn jẹ ṣé búrẹdì wọn jẹ òkè nígbà tẹbá lóòótọ mi sọ pé àṣàrò ò dá o lè jẹ pé àṣàrò ẹlẹmìí méje níbẹ yẹn bóyédé bẹnbẹ bóyá ẹja bẹnbẹ ó lè jẹ pé àṣàrò ojú ọ̀nà ó lè jẹ olójú ọ̀nà ni ẹwé àwọn ẹnìkan kan jẹ pé tó bá gbèrò rìtọ́ọ̀nù ọ̀tọ̀ tó bá gbèrò ojú ọ̀nà ọ̀tọ̀ ó lè jẹ́rú àwọn àṣàrò bẹ́ẹ̀ yẹn kò sí lókàn wọn láti mọ wádìí yẹn wò ṣùgbọ́n tá kàn wò ní pé nígbà tẹ ti mọ̀ wípé wọ́n ń lọ yìí ó yẹ kẹ́ ẹ ti ṣe provision fún wọn bó dá o ibi tán lọ ibi bí àwọn fẹ́ dé sí òkè ní ẹni tẹ gbé àṣàrò fún ó wá ní orí ọ̀fẹ́ láti wà pẹ̀lú ìpínlẹ̀ tó jẹ́ gbé àwọn tí wọn tó dá ni wọ́n ṣe fún wọn lẹ́yìn ìgbà yẹn kan tó fún wọn tí díẹ̀ sí wọ́n fún wọn ní àwọn tí kọfí kankan wọ́n fún wọn díẹ̀ sí wọ́n tún yẹ wọn wò dáadáa ẹbí fáwọn tó yẹ pé òkè orí bẹ́ẹ̀ di oníyà kan ìyẹn mẹ́ta ń bẹ̀ nínú yàrá
0: peter maitre oúnjẹ láti ẹ̀yẹn ó sì wà ní aka ìfún mi
1: yàtọ̀ sí yẹn tí báyìí pé òfin iṣẹ́ yìí fàyè gbà pé ibi tó bá ti rí sọ́ọ̀sì ẹ kèsè pé ibi tó gbè síta pé ọdún ló sọ fún mi ò clever ló sọ ó yóò wà láàrin ìwàdẹ nìyẹn ni àmọ́ iye àwọn ẹlòmíì tẹ̀mí gan bá sọ̀rọ̀ tán padà sọ pé ojú àwọn tún rí fìrìfìrì lóòótọ́ náà nígbà tó yẹ pé wọ́n ń ṣojú ni oríṣiríṣi kan ni wọ́n lè rí yìí sàbí pé tẹ́ bá sọ pé

0: Oh no, my pen has stalled.
1: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
0: Oh, your favorite pen?
1: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
0: Wow, it flows smoothly.
1: And writes up to 3 kilometers. That's why I trust it.
2: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
3: Gbogbo èèyàn ló máa ní testimony. Nígbà tí Ọlọ́run ti ṣèlérí ẹ̀wí pé ó máa ṣe ohun titun tí yóò hùn jáde láyé gbogbo nípòjìpò. Ó yẹ ìwà gbàdúrà ní 72 hours with God marathon prayer. Lábẹ́ àkòrí tí Ọlọ́run fún Prophet Taiwo Òjó. Èmi ó ṣe ohun titun. I will do new thing. Isaiah 43 verse 19. Láti Friday 11 títí wọ ọjọ́ Sunday 13 September ọdún 2026 yìí. Ìpele àkọ́kọ́ láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán. Ìpele ẹlẹ́ẹ̀kejì láago mẹ́ta ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. Ìṣọ́ọ̀rù láago méjìlá sí mẹ́rin àbọ̀ ìdájí ní ìpele ẹlẹ́ẹ̀kẹta. Lọ́jọ́ ìsinmi Sunday la máa parí ẹ̀ sí. Ní Mercy Camp, CSA, Covenant of Mercy, aka Mẹ́jẹ̀mú Àánú, tó wà ní kilometer 18, Ìbàdàn Ife Expressway, Òṣègèrè Ìbàdàn. Ọ̀pọ̀ àwọn làmìlaka olórin ẹ̀mí lọ́lọ́run máa lò. Wòlíì olókìkí àgbáyé ni Prophet Abel Taiwo Òjó, bàbá ìsọjí orí afẹ́fẹ́ àti ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alàyè ní Ìlómà Minister. Lẹ́yìn 72 hours marathon prayer tuṣù yìí, ohun titun táráyé fi máa fi orúkọ titun pè wọ náà, ó máa ṣẹlẹ̀ lórúkọ Jésù.

0: orí rédíò ni mo wà, mo mi ṣètò lọ́wọ́ ọmọ mi alálùbáríkà òyìnbó ní pẹ́fíìmù rẹ ni lágbára ọlọ́run elédùmọ̀rẹ́ ayájú ọ ìṣọ́lí bí lórí ètò lónìí ìwọ ṣáà máa lọ sójú òpó facebook ó lè jẹ́ pé bí máa dojú ayé mi kọrin ni máa lọ sójú òpó facebook ìyẹn alálùbáríkà àti máa sọ kalẹ̀ sórí kíní òpó uk tiktok mi wọn bá ti sọ kalẹ̀ bẹ́ẹ̀ òjò owó bẹ̀rẹ̀ rẹ ni mo dẹ̀ ní ọ pọ̀ èsèyàn ẹgẹẹgẹ èsèyàn ẹgẹẹgẹ ó jẹ́ pé ọkàn mi try ni ọlọ́run fìyàn nìyàn alálùbáríkà ọlọ́run fi kẹ́ mi lójú òpó tiktok mi n mo ṣe wàá mo báyìí mo nídìí kan fún ọ̀nìyàn kọ̀ọ̀kan ní 50,000 ọ̀nìyàn mẹ́wàá ọ̀nì lè bá mi fún ọ wà níbẹ̀ ṣùgbọ́n mẹ́gbọ̀dọ̀ àtọjú ara mi pé mo ti níyàn ọ̀nìyàn torí wulẹ̀ ayé gbẹgẹ́ irú ìyàn á lè gan lè la máa sa tùràrí sí nìyàn
1: a lè máa ṣàfiraku sí
0: yín a lè máa ṣàfiraku torí ìyàn á lè bó ṣe mi wo bẹ́ẹ̀ iphone 18 rẹ ti mi bọ lọnà
1: o ti n bọ o
0: ede iṣeju iṣẹ 32 fm n lọ èlò náà mi fún 350,000 ni salari ali ṣùgbọ́n sọ pé òun fẹ́ ká lajì mọ̀ torí pàlájì ni máa ṣe nọ́mà fóun
1: ó wá pè ní 50,000
0: fún wa ó wá pè ní 50,000 lulẹ̀ àti yan mọ́
1: àwọn ilé
0: kéèké náà ilé kí wọn ti porúkọ àdúgbò àti lọ́n wọ́ mọ́
1: ebo bẹ́ẹ̀ sápẹ́tẹ́ àbí
0: àpẹ́tẹ́ ibẹ̀ náà ti kọ́mọ́ lọ
1: jàmàlà àpẹ́tẹ́
0: 32 fm ni mi gbọ́ ò máa lọ sójú òpó facebook bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé ló mi wà lórí ètò lónìí wọ́n ní ajẹ́ ẹ̀bùn jẹ́ kí mi ò bá ẹ̀yàn olóríire mi ti wà lójú òpó tiktok ni mo níyàn olóríire èsèyàn olórí burúkú èsèyàn ní tí mi struggle ọ̀rọ̀ ayé rẹ ó jẹ́ pé wọ́n ti mọ
1: bí àwọn náà lèyàn gidi ẹ̀yìn láì sọ ọmọlúàbí sí wọn.
0: bó bá ti ríyàn bẹ́ẹ̀ máa sọ pé lórúkọ nípa yìí ó yí kí mi fún ọ̀nìyàn mẹ́wàá ní 50,000 mo dẹ̀ ayíké pé live and direct ṣùgbọ́n ti dé o èèyàn kí lọ́mọ mi ajẹ́ náà ti mi wọlé dé ṣùgbọ́n 8150 ọlọ́run kẹ́mi lábẹ́rẹ́ mi lulẹ̀ ṣá
1: àṣẹ ẹ̀mọ́tẹ̀lú já bírèkì àwọn tẹ̀ ń wò iná
0: àṣọ ńlá kọ́lé wò àṣọ ńlá láyé àtẹ̀lú àwọn èèyàn ní bá wọ aṣọ ẹ̀gẹ̀ ẹ̀gẹ̀ lásìkò bẹ́ẹ̀ ó lọ ní tiẹ̀ rẹ ni aṣọ ńlá lọ nìyàn ná irú àǹkárá èsì rẹ ni àdéhùtù kò bá bó ṣe mí ṣe ọ lọ
1: ṣẹtìdì báwọn
0: ọlá 120
1: ṣẹtìdì báwọn
0: ó ṣe ṣe ọlá 120 lójú òpó tiktok mi ni o bàbá pààrọ̀ ń tò lójú òpó tiktok mi ó ṣe ṣe kínú bí mi lálẹ́ bẹ́ẹ̀ kí mi yí gbogbo sísítẹ́mù wà níwájú mi àti ac afẹ́ fi fún ọ̀nìyàn lẹ́bùn ọní bá dẹ̀ kọ́kọ́ pè méjì sọ ọ èsè yẹn wàá pè wọlé tán wàá máa èso já wọlé ni olé ọlọ́run ló wọ̀ ó ná ọlọ́run jú ọ èso já wọlé ni
1: ẹ fi wọn lẹ ẹ
0: mọ ní ajáwọ láìfù mi níjàkújà èso já wọlé ni mọ jáwọ láìfù mi níjàkújà ó bá ti mọ pé
1: ọgán tm fi ń ṣe eré ni ó fi ń
0: ṣe tm ọni tí mi fi ọlọ́run sórí lórí ètò lónìí ní gbogbo ìbàdàn ẹ ti ṣoríire ìwọ bá jẹ awakọ torí ọmọ mi lo lórí awakọ nípínlẹ ọyọ
1: ìgẹyìn
0: alhaji tommy
1: ìgẹyìn ẹ
0: bẹẹni
1: alhaji tommy adùrù wá sí ọmọlẹwà ẹlẹẹmọ wọn rí àbí
0: kí ẹ alhaji tommy ó ṣe é ṣe kí mi pe nọmba rẹ lórí ètò
1: lálẹ ẹ mọ ìyẹn ni ẹlẹni lára fi wọn kalẹ
0: ìwọ bá dẹ wà rí sásìkò títí òfin akú nìbàdàn ọkọ ọfẹ ni wàá máa wọ ẹni wẹ ọ bá mi lọ bí ọní mi gbé priority ni torí ọyàn fẹ fún mi ní ọkọ tuntun bẹẹ pé priority la máa gbé nínú garage lọ sílé sá ní wo road àṣepàdé níjẹta.
1: ìgbé ọkọ kan o yóò máa gbèrò ló kọ.
0: ọmọ àyàsí mo yí kàn fún mi ọyàn ọmọ bọmbà náà fẹ fún mi mi láìkì ọmọ bọmbà mi bá ní tẹsán ọkọ bá mi tọ́ ṣe ọkọ ni mo fẹ́ ìyẹn àyà ṣe rú sáàdì rẹ ni mo láìkì máa lọ sójú òpó facebook bẹ́ẹ̀ kó bá gbọ́ ohun mo mi sọ orí rédíò ni mo wà á o nọmba wani nìbàdàn èsè rédíò ẹgẹẹgẹ o èsè rédíò kakọ gbọn kankan o rédíò ti rú bí mo bá gbin irú yan yẹ mi sí kẹtàn sí èsè rédíò kékeré o
1: àgbàlagbà
0: ìyá flavour àbí kí lorúkọ ọmọ rẹ dúdú ni lorúkọ ọmọ rẹ dúdú ni ọmọ yẹ mi sí dúdú ni.
1: o ti bẹ̀bi orúkọ rẹ.
0: o tún ti gbàgbọ́ orúkọ yálílé o gbàgbọ́ orúkọ yálílé pa àgbọ̀rọ̀ orí rẹ yẹ mi sí.

0: àwọn nǹkan tó ń lọ lórí afẹ́fẹ́. Ètò lágbo lágbo ti dé o. Sọ fẹ́ nìkan, pé kó tún sọ fẹ́ lòmíì. Tell a friend to tell a friend, yípo mi ilé ò ti ń bọ lórí MIC. Wọ́n ní tí mo bá dé mo máa falẹ̀ ya ẹfọ kan balẹ̀. Wọ́n ní tí mo bá dé wọ́n ní ètò lágbo lágbo ó máa mi ìlú jìjì. Ẹ mọ̀ pé táago mẹ́jọ àṣálẹ́ bá ti lù lọ́jọ́ Jímọ̀, kò sí ibì kan tá a tún nílò láti gbé sí. Torí wípé a nílò láti enjoy ara wa. Kàn ní 32 FM nìkan ló sì tún lè fún wa. Á fún wa lẹ́ta tẹ́mẹ̀tì wá sì tún múnú wa dùn. Lásàálẹ̀ yìí, ẹ̀yin ò ráyè lọ patí tó rọ́jò ti lọ. Ẹ fọkàn balẹ̀ èmi àti bí tí olórin kọ́mọ̀ láyẹyẹ. A jọ mú nǹkan lẹ̀ lásàálẹ̀. Ó mo ti bẹ́ àbí. Bí tí kọ́mọ̀ lèmi àti ẹ̀ lájọṣe kí ni? A lọ sá agboolé fújì lásàálẹ̀. Ọmọ ọba ọba ni o. Ojú ọba òun sì ní bí tí kò mọ̀ láyẹyẹ. Gbogbo ẹ̀yin tèmi láyẹyẹ. Ẹ̀yin tèmi lóòpó. Ẹ̀yin tèmi nídìí kan. Ẹ̀yin tèmi lógùn pa. Mo ti gbé dé o. Nǹkan tẹ́ ẹ fẹ́ òun gangan ni. Ṣàìdọ̀ bí. Ẹ kú ilé ẹ̀ka àbọ̀ sórí ètò yín ètò wa lágbo lágbo. Ọyọ́ lórúkọ ọlọ́run ọba tí máa sìn. Ọba tí máa kì. Ọba tí máa yìn. Òun lọ́ba bọ́bọ́bọ̀. Olọba bọbọ ayé, olọba bọbọ òkè, olọba bọbọ ìsàlẹ̀, olẹ́bọ̀ mi àjígí, ológun mi àjíṣà, olasíwájú ogun lálọ.
1: Orin wá mìíràn gidi, ó mìíràn gidi.
0: Olakẹ́yìn ogun lábọ̀, ọlọ́run mi ò, ògo mi tó wá ń tàn yìí má ṣe jẹ́ kó tán. Ọyá nínú ilé náà ti wá ń gbọ́ mi. Inú mọ́tò ni, tàásín ọlọ́kadà pínpínpín. Inú tricycle, gbogbo ibikíbi, ilé epo. Wọ́n fi ń díje champion ni. Láàrin. Tá fẹ́ fẹ́ kàn ní 32 FM.

0: ǹjẹ́ ẹ̀yin àti Alhaji Muritan ẹ̀ ti jọ ní ọ̀rọ̀ papọ̀ rí àbí kò tí orin ò tí payín pọ̀ stage ò tí payín pọ̀ rí.
1: Alaye àtijọ́ lọ́rọ̀ papọ̀ àsìjọ́ lọ́rọ̀ papọ̀ torí pé nígbà kan ní Èkó nígbà tí ọ̀rọ̀ gbadogoji kọ́kọ́ wáyé àwọn àti sáfẹ́jọ́ láyé àwọn láìtàn lula adélẹ́ẹ̀jẹ́ rí mo ti jẹ́ kán mọ̀ rí o àbẹ́mọ̀ nígbà yẹn ṣùgbọ́n ní àsìkò yìí tí a wà yìí omi tuntun ti rú ẹja tuntun ti wodò.
0: Ẹ̀dọ̀nà kọ́kọ́rọ́ kan wà tẹ́ ẹ fẹ́ sí fún wa ẹ wà sí lórí ètò yìí o nǹkan tó ń lọ́nù gbòòrò fún afẹ́ ẹ ń dárúkọ gẹ́gẹ́ kan ṣé à ń gbé Alhaji Muri Alabi Tonda bí èèyàn Sàídò Sùpá ni ọmọ ẹ̀yìn Sàídò Sùpá ni sáfẹ́jọ́ àmàmà bó tiẹ̀ jẹ́ pé wọ́n ń fi orin kọ bí wọ́n kọrin bí ti Sàídò Sùpá àwọn ọ̀tọ̀ níbi táwọn dúró sí so ti yé ń bá wọn kí nǹkan kankan wọn wà tẹ fẹ́ sọ àmọ́ tí a bá ti lọ gbẹ́kẹ̀dẹ̀ fi méjì bí mẹ́ta yìí ṣe é sọ fáwọn aráalé àbí ẹ̀ ní sọ.
1: Alayo máa gbìyànjú díẹ̀
0: ẹ gbìyànjú nǹkan kan ti pa ẹ̀yìn àti Alabi Muritanda kúrò dàtí ṣé ẹ̀yìn àti Alabi Muritanda ẹ ti kọ́kọ́ jọ wà papọ̀ rí.
1: Èmi àti wọn ò jọ sí papọ̀ bọ̀ ṣe rí kò sẹ́ni tó lè bẹ́ sí Alhaji Saheed Òṣùpá tí mi ò ní fẹ́ jẹ́ kán mọ̀.
0: Ok ṣé tó ẹ mọ̀ wọ̀rẹ́ ẹ mọ̀ jà àti ẹ̀yìn ara alẹ́ ẹ má fọ́ ẹ̀jẹ̀ lọ gbé ibi tẹ́ fẹ́ mọ̀ yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ padà mọ̀ ẹ̀yìn sáré lọ gbé kéde bíi méjì bíi mẹ́ta lọ́gán tí ń bá padà dé ìkànnì 32 FM fẹ̀yìn ẹ̀.

0: gbogbo provision shop àdúgbò láti jẹ gbèsè sí
1: anima
0: àti jáde gan wá dogun. Mo lọ síbi tí mo ti lọ máa ń gbè lọ ọbẹ̀ àwìn láàárọ̀ yìí, wọn ta fún mi bẹ̀ mọ́ wọn ní gbèsè mi ti pọ̀ jù. Kò yé mi mọ́ o, nǹkan tá a fi ń bo àṣírí ara wa nìyẹn o. Láwa tá a ń ṣiṣẹ́ kí sálárì tó wọlé báyìí àti jẹ gbèsè àti gba nǹkan àwìn ládùúgbò, sálárì yẹn náà la máa fi ń tọ̀pẹ́. Wọn ta fún wa mọ́ kò dẹ̀ sún jẹ lé. Ibi tẹ bá ti bá kọ́ńtì dé, kẹ jẹ́ ká mọ ìyá rẹ̀ jọ́ra rẹ̀ ti mú. Kò yé mi mọ́ o, àwọn gíráduwèétì méjì ni mo ṣe yí ládùúgbò wa tó lọ fi wò kété láàárọ̀ yìí. Ti gíráduwèétì lọ máa fi wò kété tó máa yí gbó ẹ mọ́ kiri. What's going on?
2: This skit was performed by Goroso Ekiti.
3: 32 FM, 94.9. Tiri Bosa.
4: Bosa, Bosa, Bosa.
5: Tori mode, mode, uni tewe ade.
6: Soniye de wekamu ota okonomo odagbakia.
7: Amalo go fati.
8: Mode kwa elo jumi. Mode kwa elo jumi. Timo finga ino.
9: Amade unfe.
10: Mai kura oraya niye.

0: bala wa lale ja do so wa aroja ojo o ye ke eyin o da wa lale yi o olohun
1: o ni bo sapo uwe
0: e jarun pa lu nga e wa ri nga jarun le jarun pa re bo
1: o se wa pa jo le fun
2: Oyinbo
0: Fẹ̀yìn tí nǹkan jẹ́ nǹkan fẹ̀yìn tí ẹ́.
2: Ẹsẹ̀ papọ̀ ta.
0: Kí gbogbo ẹ̀ bọ́ bù papọ̀.
1: Orí wọ́n mi dọ́gbẹ́ dọ́gbẹ́.
0: Alẹ́ bọ́bù rèé bọ́bù snipe fáwọn bọ́blas tó já sí.
1: Gbogbo
2: ìlọ́kọ̀.
0: Aláwọn gentle bọ́blas. Wọ́n máa ń dọ́gbọ́n jayé wẹ́rẹ́ wẹ́rẹ́. Lounge tẹ́ ẹ bá ti bárú àwọn yẹn kọ́nà kan náà máa rọra wà. Wọ́n lè má gbọ́mọ sẹ́gbẹ́ o. Kì í ṣe gbogbo ògbà náà lọ́mọ́ ọmọ ò ní túmọ̀ ń gbà mí ìjárí.
1: Àbúrò mo bọ́ láyé máa gbádùn ní dọ́là.
0: Wádẹ̀ ráwọn bíbèsì kan wọ́n ń gbá ọkùnrin jáde ní tiwọn wọ́n ní ìgbéraga. Ran lówó lọ́wọ́ wọ́n ń ṣiṣẹ́ gidi.
1: Iná ìjà nìyẹn o.
2: Sísè.
0: Wọ́n máa ń fẹ́ dá jayé ni wá kọ̀ ríbi tí nǹkan kan wà. Wá wá lọ dá wà. Ṣùgbọ́n táwọn bá rèèyàn gáìdì wọn nígbà míì wọ́n lè wà tífì sán máa wọ́n lọ ṣáyó wọ́n kàn fi stylishly ṣáyó wọ́n kàn lọ fọ́ sọ́wọ́ ọmọ àsekan àsekan àsekan ẹ mọ̀rọ̀ àwọn àsèyìn ẹ máa ń rìn ìrándì kiri inú láùnjì wọ́n lówó lọ́wọ́ bọ́ ẹ̀ wọ́lẹ́ẹ̀tì sọnu kan wọ́n ra fi sápò. Hello, hello, baby. Mother, gbe bo bi wire.
2: Oba lase, Jesu mo be o, je ki ro we ko re san.
0: Abi ka won na je omo mummy ton ti nawo mummy won ton. Ara wo yi pe ka won ma ronu ko sile je ka won lo club jare.
2: Oba
0: lounge lati ma ngokon be
2: re. Je ki ro we ko.
0: Anything from 7 8 9 10 11 12.
1: Odun ba ti de o.
2: Emi amo wa.
0: Lati won bi past 12. Club at the open.
1: Adeyemi.
0: Wow, big boys.
1: Awọn soluro ko lo pe.
0: Awọn big boys, a wole si club. A sere ajo.
1: So si wa ni.
0: Excuse me, dance ma wan pon club o.
1: Estate contractor.
0: Tori gbogbo wa ma ti fe wa nkan kan lu sogo.
1: Bo tun ma tin dun.
2: Emi amo wo ikore mi wa fun won. Iwo lori sun iye. Ti fun ni layo. Ori sun iye.
0: Àpọ̀lọpọ̀ lẹ́wà nínú club tó jẹ́ pé wọn kì í ra nǹkan kan ti wọn.
1: Lájọṣọdún tó kọjá.
0: Wọ́n mọ̀ fẹ́nu sọ́ kiri
2: ní. Ọlọ́ ni.
1: Ọ̀pọ̀ lájọṣọdún tó kọjá sẹ́.
2: Tí wọ́n ò sí
0: lá. Ìbáwọ́n rẹ̀ ni tí wọ́n ṣáná wọlé fún.
1: Bí a fi yọ̀ wọ́n.
0: Ẹni yẹn ṣe gbọ́ pẹ́ntì ẹ̀ ní.
1: Ìbáwọ́.

0: Àárẹ̀ ti kílọ̀bù tán bíi 4:30-5 a ti ya padà sílé. Lẹ́bùrú àwọn yẹn pọ̀ dé àwọn big men nìyẹn. Ṣùgbọ́n akọ máa ń fẹ́ ní experience àwọn live band. Bàbá dé bódìjà lọ́wọ́ tá a wà ara àwọn live band láwọn ibì kọ̀ọ̀kan. Orí akálà ń kọ́. Orí akálà wa mú láti New Garage ń bí. Adéléwúrẹ́. Ìyàlẹ́ ẹlẹ́bú. Kú ọlá straight down. Ló fi lọ sọ́lá kúnlé. Ẹ ṣeun.
1: Ọlọ́run.
0: Ẹ ṣeun. Ọlọ́run. Ẹ ṣeun.
1: Ọlọ́run.
2: Àní mo mọ̀ pé wá mú mú yìí wá ó ti yé.
0: Àwọn gbádùgbádùn náà dẹ̀ wà lórí ìbáṣọ̀run o.
1: Wé a gbọ́ pé wá báyìí wá.
0: Láti ìdí àpẹ́ ń bí.
1: Gbọ́ pé wá.
0: Bí o ṣe ń wọ̀ tún ló máa wò sí. Akọjá BCOS. Kí o tó dé BCOS lọ́tún ló sì. Má dé BCOS ń wọ́ wájú. Gbádùn gbádùn lọ́tún gbádùn ló sì. Bá ti gun bíríìjì yẹn sọ̀ọ́ náà.

0: Hello, say what?
1: Gbogbo
0: ẹ mọ̀. Gbogbo ẹ mọ̀, Ọlọ́run sànú mi.
1: Gbogbo ẹ lẹ mọ̀, gbádùn gbádùn ní
0: gbogbo Ìbàdàn pátá. Gbádùn gbádùn, ó bẹ lọ́jọ́ náà.
1: Ẹyin kan Ìbàdàn kan.
0: Ìjìnlẹ̀ kan Ìbàdàn kan ni. Tẹ́ ẹ bá rí ẹbí.
1: Ẹni tí ó mọ̀ jìnlẹ̀ kò mọ́kọ̀ yẹ.
0: Kò mọ́kọ̀ rẹ̀ gángan ni. Kò ní ìdíọ́kọ̀ yẹ kò mọ́kọ̀ dọ́kọ̀ ẹ̀ mọ́. Ọkùnrin ni ọkùnrin tó wá ṣe ni bébì mi nìyẹn. I saw it, baby me. Baby me making, baby me here. Hello, talo ambe. Hello. Eh?
2: Sigora to kedu.
0: Mi o gbo.
2: Sigora to kedu.
0: Ah, sigo se gbadu gbadu wa loki odo ni.
2: Iya ta bi.
0: Baba kan bayi, baba kan bayi okoro ni oju ilu pejun ko. Ṣé ọmọ yẹn ti wà ń bẹ̀? Mo ti rí ti òkúrò tí mo mọ Ibo
2: báyìí.
0: Ó di gbádùn gbádùn mú nígbà kan ń bẹ̀ yẹn. Ìmọ̀ pè wá wọlé ńgbà ìjìnlẹ̀ bàbá yẹn wá kí mi, ìjìnlẹ̀ bàbá yẹn wá kí mi náà. Ṣé gbádùn gbádùn tún wà lókè odò ní lọ sọ́nà ojú ọba?
2: Yes.
0: Gbadu ma wa gbogbo ye jide nkankan yen niyan o.
2: O so gbogbo ni se.
0: Gbogbo na do be lere lodo ya Said Alamola yen gbadu gbadu ma gbogbo
2: be. Gbadu gbogbo san lo ni o. Awon faja lo ni.
0: Clement faja. Ilé ìjọ ti ṣe pọ̀ tó náà ní gbádùn gbádùn náà ń pọ̀ sí. Àwọn ṣọ́rọ́ ń gbé wá yapa búkú lọ. Àwọn sì gbó báyìí.

ọpọlọpọ àwọn tó sì jẹ ogún gan mi ò kí ń dábà rí nǹkan gidi tọ́ka sí nípa ogún. ṣé òun fi èmi ṣá ṣé mò ń sọ̀rọ̀ ṣá òun fi bó ṣe ń lọ àbí mò ń sọ̀rọ̀ sí díẹ̀ díẹ̀ ojú wo lẹ̀ ń fi wo ọ̀rọ̀ ogún ọ̀ṣọ́gun lẹ́nu ọjọ́ mẹ́ta yìí jàre ó dàbí pariwo ẹ̀ lọlẹ̀ díẹ̀ ó kàn mọ́ pẹ́pẹ́ lágbájá kú ó fi mọ́tò mẹ́rin lẹ̀ kílẹ̀ ọjọ́ kejì tó mọ́ ìyàwó ti palẹ̀ mọ́tò mẹ́rin mọ́ àwọn ẹbí wa bẹ̀rẹ̀ wàhálà lé lórí wọ́n ní òkè òun náà kò gbọ́dọ̀ tó bá tún sunú lẹ́ẹ̀pẹ́ alọ́mọ àlẹ́ ẹ̀gbọ́n wa sọ pé báyìí ni àwọn kọ́ làwọn wulẹ̀ lọ́mọ àkọ́kọ́ àwọn wọ́n bá dá wàhálà lẹ̀ lọ́tùn lọ́sùn

0: Emi lọ́jọ́ bá ń lọ.
1: Ìjọba Sọ Pẹ̀tró lọ.
0: A yóò bá débi àbí ká bá padà. À ń sọ̀rọ̀ kan nípa nǹkan tó nítumọ̀. Tó dẹ̀ wà very important nínú ìgbésí ayé ọmọ ẹ̀dá ni ogún o. Kò lè burú burú burú burú kí bàbá bàbá èèyàn má fi nǹkan kan lẹ̀.
2: Ọlọ́wọ́ báyìí lọ̀rẹ́ olówó máa tún máa ní.
0: Kò lè burú burú kí ìyá ìyá ìyá ẹ̀yàn ìfún bó tiẹ̀ sí síbi ìbomi síbi ìjẹun. Abọ́ ọ̀bomi tí ẹlòmíì fi ń jẹun lónìí ọ̀dọ́ ìyá ìyá rẹ̀ ló ti jogún ẹ. Àwọn àmọ̀ kan wà tó yẹ pé a àti ẹ̀ fọkàn sí àwọn àmọ̀yámọ̀ tutù ju fírísì jì lọ.
2: Bàbá mi tọ́lú ìfà ìṣọ́.
0: Omi inú àmọ̀ a mọ̀ tutù ní gínigíni.
3: Ìbọ̀sẹ̀ ilé
0: òkú. Àmọ̀tẹ́lómi ń lò lẹ́yìn kùlé ilé wọn lónìí ọ̀dọ̀ ìyá ìyá rẹ̀ ló ti jogún ẹ̀. Àwọn abọ́ kan wà tó jẹ́ pé abọ́ jẹun gidi ni òun wà.
2: Lójú

0: ọ̀rọ̀ ogun ní agbára gan. ọ̀pọ̀lọpọ̀ nǹkan sì ni ogun máa ń mú dání ẹ̀ ló sọmọdé yẹn kalẹ̀ o.
1: ẹ̀rọ
0: àmì o.
1: ẹ̀nì rọ́wọ́ ilẹ̀ wa fọlásadé alágbàdo látòríta mẹ́rin.
0: ìyáṣẹ́ wa.
1: mo wà dáadáa. mo wà torí fẹ́yìn ẹ̀ náà wà dáadáa.
0: ṣé ẹ̀ ń gbúrò àwọn ọmọ àtàwọn ọmọ ọmọ.
1: àgbúrò gbogbo. àgbúrò wa o. òjò yóò tura o.
0: àmì o ṣé bàbá wà lé.
1: àmọ́ lọ́kọ̀. ọkọ̀ mi dáa.
0: mo ní ṣé wọ́n wà lé mi ńlẹ̀ lọ́kọ̀ tí mo bí ń lérí ọkọ̀.
1: bíbọ̀ yín pé túlétúlé kọ́ túlétúlé ni.
0: ṣé bàbá wà lé láàtọ̀ ìwo ni mo lọ́kọ̀ jàǹbí lè gbẹ́ ẹ lọ́kọ̀.
2: ọ̀ òjò pọ̀ jẹ́ bọ́ bá pa
0: wọ́n. ọlẹ́lẹ́fọ́ òun ni o ẹ̀fọ́ mi ṣe kí jàǹbí wẹ̀ tàn ní.
2: ẹni àwí fún ọ
0: bẹ́ẹ̀. ṣé bàbá wà lé láàrọ̀.

0: mo ki eyin okunrin na ti ba ti gbe kan le ni e tun gbe mi lola owo yin sa mo deni wo te re ti fi se nkan ri omo le fi gbe tan eri bi ta ye yin se a duro loju kan ba
1: lo ti si be lati gba ojo
0: oro ogun ni e so we mo soro npa nkan mi o hello
2: hello
3: hello sir
0: yes ma
3: hello kale sir
0: se wa
3: e ko le sa ku ojo le ma dupo se ri lori oro ogun yen ni mo fe da si
0: oya
3: se ri ti ogun o ba to gun mo la won eyan ma fo de ti ogun
0: iya
3: to gun ba to gun sa bẹ́ẹ̀ni sá àwọn èèyàn ò ní fọ̀gẹ́tẹ̀ torí tó ṣẹlẹ̀ sí mi ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ àwọn ọmọ mi kéré ń gbà ẹ̀ fọ́lùbọ̀ mi ṣẹ̀ṣẹ̀ ṣe wá ẹ̀kì
0: nígbà ọmọ mi kú
3: nígbà 20 years ago so àbúrò ọkọ mi torí bàbá ọkọ mi ní property wọ́n pè fún àwọn ọmọ wọn ọkọ mi náà ní property àbúrò ọkọ mi sọ fún mi wípé tí òun ò bá kú a lè rí kankan gbà nínú property ọkọ mi
0: kábíyèsí
3: débi mo ṣe bá yín sọ̀rọ̀ ẹ̀yìn first goal mi ṣẹ̀ṣẹ̀ wọ second army ó fẹ́ jáde wáyéèkì ó fẹ́ ṣe ìdánwò wáyéèkì gbà yín débi mo ṣe bá yín sọ̀rọ̀ a rí kankan ẹ̀
0: gbé lọ ilé ẹjọ́ ni
3: bàbá mi àwọn mi kéré
0: ní
3: ìdílé wa kú
0: mélòó lẹ bí
3: ìgbà yẹn mo bí mẹrin
0: fún ọkọ yín
3: bẹẹ ni wa kú mẹta mo bí ju bẹẹ lọ wọn kú kú mẹrin ni láfíà tọkọ mi tún kú ẹyọ kan tún wá kú
0: wákàn
3: mẹta báyìí
0: èmi
3: mo wà ní finance ni wọn
0: past
3: 20 years ago ṣẹ́rí wàhálà wà gan-an ọlọ́run kò ṣàánú wa ni mr m bigala wa yẹ̀rọ̀kì ọlọ́run tó ṣẹ̀dá ọjọ́ òní tilẹ̀ fi ṣú tilẹ̀ àtúmọ̀ nǹkan àbàjẹ́ kan kò ní wọnú iṣẹ́ rẹ̀
0: ọba
3: ṣe lọ́dọ̀ lọ àwọn ló gbà mí nígbà yẹn tí wọ́n bá mi pè má yẹn ìgbà tó pé 28 days tó kọ mí kú ni bigala wa wàá pè ní 27 days pé tí ẹ bá lọ yọjú sí woman yìí nìbàdàn tó bá ti di ní ọ̀la tó lọ ń bá ń bẹ láyé téèyàn náà dẹ wà ẹ gborúkọ ara yín káàkiri gbogbo orílẹ̀-èdè nàìjíríà wọn gbọ yín nílùú òyìnbó ló wá kí mi ní 28 days nígbà yẹn ogun wà ó ọlọ́run kò ṣàánú ogun ò tógún oníjẹ́ ń fi ogún ilẹ̀ kí n gbàgbé ẹ̀ tógún bá tógún fà ẹ má bínú wọn ní filẹ wọn á dẹ máa wọ ẹmí èèyàn kiri wọn á máa wọ ẹmí ọmọ èèyàn kiri
0: ẹmọ
3: yogun ni mo jà kí n tó jáde ọdún kan àdúrà tánlé aládùúrà orí òkè tánlé olórí òkè
0: ìyẹn
3: bẹẹ ó tún wá ló ń tún fẹ dogun tèmi fúnra mi
0: ó fẹ gbẹsẹ lé yín
3: bẹẹ ni sà
0: torí kí n torí property ẹ fáìn díẹ àbí
3: torí property ṣùgbọ́n àdúpẹ́ lọ́dọ̀ lọ mo dínà mo ní wọn ń ṣerú ẹ̀ fámílì wa nìkọ́ nífẹ̀ẹ́ ṣògùn yẹn ọlẹ́ni tó lẹrù ó ní ló lẹrù
0: bẹ́ẹ̀ni
3: o ọlọ́rọ̀ mi dàbí ọ̀rọ̀ ismaila tí barista fi kọrin pé ẹni tó lẹrù
0: bẹ́ẹ̀ni
3: ló lẹrù wọn wá ní pèsè tó jọ mi ì lè sáàfù ọkọ ẹ̀gbọ́n
0: kí n tó máa sáàfù àbúrò
3: pèsè tó jọ nánánánánánà kó máa bá tiẹ̀ lọ kí n ló wá jí gbogbo rẹ̀ lọ́wọ́ ló sọ pé láéláé
0: káwọn ìmájì pé yín wá tán pé ẹ ti rẹ́dì ẹ bá dẹ̀ rogún yẹn gbà o.
3: dájì mi ì lè májì mẹ́ èèyàn tún lọ kó nú another problem mi from fry pan to fire
0: ilé yẹn
3: lọ kó sí bẹ́ẹ̀ ni sà mi ì lè ṣe sà so ẹ wò yẹn ogún òtógún ṣùgbọ́n òdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run bá ń tọ́jú ọmọ mi àmẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run jẹ́ kí wọ́n lẹ̀ mọ́ mi lọ́wọ́ wọ́n dẹ̀ ṣì ń jẹyàn
0: wọ́n
3: rí i pé mo wá ranjú mógún gbà yín láàrin nígbà mi kọ́ láàmú mi ọ̀nà mi ó ti jìn so ogún jíjẹ jogúnjogún ò tẹni tó gún gbé lóòótọ́
0: báwọn
3: yorùbá ti ń sọ báwọn bàbá yìí náà ti sọ bẹ́ẹ̀ ni kò tẹni tó gún gbé ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn
0: àmì
3: náà ni so orogun le gan
0: o le
3: se fe ba da so ah mi fe ba da so ro en to de bi ti se pe boya ile to ko mi sese ko to de ri ile to mu yawo e da ni ti yawo so pe ah so mo bere ni kalma ajugun bi ba so mo bere ni kalma aduro si bi ba oni kon le mi jade mo jade o oko mi ku ni December 27 asini February 17 mo fe so fun yin mo jade ninu ile ben mo so
0: ninu ile e na
3: nitori obi ben mo so fun yin won na fe renovate ile a mi pa omo oko mi won si ni Nigeria ohun na wa so won de ti se gbo kan ti e ko ah e ka wa ni eyan awa didu aburu ale gan but mo sa dupe lodo Olorun sa de bi mo se ma yin so re oko yin mi ata omo oko mi o ko sira wa awon omo oko mi lo je pe awon na bi awon na back ni awon na fi mi fun baba won igba ti mo fe baba won a se wedding ni legal wife ni mi
0: kai
3: se ti ba wa teri si pe mo sa fe jogun awon mo sa fe jogun eh eni to sa kan bole se ko ni sa meta to ko bole mo ni kin ti bere
0: o ti da
3: All right.
0: I worry, my penal, so possible. You can have a cook for me to be man who may facile. Lin Lovey, make job. Complete, Lu Yapa. It was a Jebia, Cobium. Turn it to a lot of water. Move. Eh mo to ma sele gbogbo ebi se ni binu si mi sa
2: gbogbo egbe
0: ah ni binu ta ba ti wi na ni mi o ni interest e lo ma yanju e so se se be

ayé ṣe ní ka tó báyìí ná lórí nǹkan ní nǹkan tẹ́lù mí ṣe wàhálà lé lórí ẹ̀rẹ́ ò bá wa náà ṣe ń já lamba káàkiri torí ọmọ náà ni ó ọlọ́run lọ́ra ẹ̀mí wa kẹ́mi wa tó gùn sí dáadáa orí ìlàhí ló lẹ́lòmíì já fáàbù lé lórí ọba tó wá ṣe pamọ́ síbì kan ẹ náà wọ́n mọ̀ wá ní ẹgbọ́ ṣe bọ̀dá wa ò ní nǹkan kan.

ọjọ́ tọ́ mọ̀ mí ti rántí pé bàbá àwọn nílé méjì nílé mẹ́ta ẹjọ́ náà ló ń gán ti sinmi dùn ló ti relax lọ́kàn ẹ̀ ti balẹ̀ pé bí dájú ìdájú ti lé ní etí wọn ní pẹ́ lọ́tọ́ bá fi lé lọ́tọ́ kò lè burúburú kí yàrá mẹ́fà mọ́ kàn ún òṣìràtàmọ́rayọ̀ agbójúlógún òfò kí ló dé tó yẹ pé wọn náà ò bá tiẹ̀ lè tẹramọ́ṣẹ́ rẹ ná bóyá wọn ò bá tó ní ju

kẹlẹrẹ tí ọpọlọpọ èèyàn máa ń tọrọ rẹ jẹ lórí ọrọ ogbóná. Mo fẹ́ jọ fojú inú wo dáadáa. Talele sọ nínú ìwé ìtàn tí ó fi ogún lẹ̀. Táwọn ọmọ rẹ̀ dẹ̀ sustain ogún yẹn di òní olóòní bá a ti ń sọ yìí. Bá a bá ti ẹ̀ mọ̀ rárá, a sì mọ àwọn ohun tó ṣẹlẹ̀ lójú wa. Táwọn òbí wọn gbìyànjú lọ́tún lọ́sì. Láti lọ kó àwọn nǹkan jọ fáwọn ọmọ wọn, ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ ńlá ńlá. Ṣé wọn hàn bí àwọn ọmọ tí wọ́n fowó tọ́ ni sà? Ibi tí mo ń bà lórí ètò yìí nìyẹn o. Mo kàn fẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ wá kàn sọ ohun tí a fojú wò ni, ojú tá a fi wò ni. Ogún. Ṣé ogún yẹn máa ń gbé àwọn èèyàn ṣáá?

lọ ku ko fi bi lankusa prado le to je tutun yanran se eni ti o ni se lo te gbe salary re go 500,000 ni le ise to nkan tin ji se so le mente ara ti mo npa ogun niyan ni je mo lo ko le alaji o alawon yen pataki ni lu ibadan yi gege bi bi te mi gbe ti mo dagba ti won fori mi so le si ali so itan daada nipa awon tan file opolopon tan file loni lo ti dalapa o tori pe awon mo won o kaju e lati le tun se mi ni daruko o ti mo ba da bi amatio lori eto mi mo se so eyin na ranti awon eyan nla nla ta nso ti won ti lo ta de fi awon nkan to nitumo le ewo ni won wa so pe won fe file somo iyale ni abomo iyawo kekere ni won ni ko lo maintain ogun e asiri to wa nbe ni pe tologun o ba ti ku ogun se control ju to ba ti ku lo o mo ya omo to fe ku loju lojo suna o mo teri si o ore mi mo teri si o ti won ba pin ti e fun o pe ile ti nbe ni isale kini kan lo mu nti e eh ba ko so pe en ka to pin kini bada mi e ma manage e mo te ri si o eh olorun lo ran mi si ola le yi boyo ti sun abo ti fe pa radio abo ti e ki ngbo mo te ori si o o kere si o yẹn fún ẹlẹ́sà ń bò ìwọ gẹ́gẹ́ bí ọmọ olóògbé lóòótọ́ olóògbé láwọn àbúrò ó láwọn ẹ̀gbọ́n tó filẹ̀ lókè ẹ̀pẹ́ tó jẹ́ pé lójú ayé ẹ̀gán tó ní ẹ̀gán ń wù wọ́n wọn mọ bí wọ́n ṣe lè lọ bá ní. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbọ́n tó lóògbé filẹ̀ ló jẹ́ pé tí bá ń jáde lọ́mọ ní kí n kó sì jẹ́ pé mi mo laṣọ ọrùn rẹ̀ yìí tó wá lọ tán tán bá ní bọ̀dà ẹnọ́ọ̀sì kankan ó lè ní ìjogún àbúrò ẹ mú ni ó sá ti fi kúsà gbá yín ẹ̀nà lè ní aṣọ rẹ̀ kan báyìí tó dàbí dàmásì kan báyìí tó bá dẹ́fì lásì ìmọ̀ ọ̀hún mi ni ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé n tó wu ẹni yẹn nìyẹn kí wọ́n mọ̀ wá fún kó jẹ́ pé wọ́n ló wọ̀ sọ pé ó ti kú wọn àti ìsìn ó nìyẹn àbí kó jẹ́ pé favorite car olóògbé kó jẹ́ pé kò sẹ́lòmíì tó lè débẹ̀ kódà kì í gbé fún driver míì wà fúnra rẹ̀ ní máa wà tó wá jẹ́ pò ló wá lọ bẹ́gbẹ́ pé I love this my daddy's car ọlọ́mọdé jẹ́ pọ́kọ̀ tó wà kẹ́yìn ayé rẹ̀ nìyẹn gbogbo ẹ̀ gba ọgbọ́n o ó gbọ́gbọ́n ọlọ́run o ó gba ọ̀pọ̀lọpọ̀ àdúrà bá a bá ń bọ́bù lóòótọ́ ó yẹ ká mọ̀ síra wa létí inú ọ̀rọ̀ ogún lé o ó lọ fà ẹ ti rí àwọn kan tán fi ogun lẹ̀ tó yẹ pé gbogbo àwọn mọ́sì para wọn tán lórí ogun náà orígun ọ̀hún ò sì padà jẹ́ tẹ́nì kankan ogun ọ̀hún padà di tí wà dibi tán kó àwọn kìnnì kan sí tán sun bẹ́ẹ̀ àmọye abandoned properties ló jẹ́ pé àwọn tí ó padà ta bóyá ká sọ pé bí a ilé ẹjọ́ ló padà ta àbí bí a bí agbọ́ ẹ̀ àwọn ilé ẹjàjà gbàgbé tó bá ń tì ẹ́ mọ́ tira rẹ o lórí ọ̀rọ̀ ológun dé o mọ́ tira rẹ o ẹ̀yin àbúrò ọkọ àbúrò ìyàwó ẹ̀gbọ́n ọkọ ẹ̀gbọ́n ìyàwó tí iye kan yín fi nǹkan gidi ńlẹ̀ kó tó lọ ẹ mọ ọrọ ta ọmọ tó filẹ náà ẹ tí ẹ sì ṣe ga aya díẹ ẹ jọ ẹ rò pé inú padà wọlé sùnjọ kan náà ni ẹ mọ fi sọrọ pé àbúrò rẹ ló ọba náà tí tó bá ya wèrè ṣé wọn náà kan ló gbé ni ṣé wọn fẹ ká mọ ẹyà tẹ ya wèrè ni ṣé wọn fẹ kó yí lórí ni ṣé wọn fẹ kó lọdẹ orí ni. I'm begging you, I'm begging you, I'm still begging you, please, guys.

ìràwọ̀ kan yọ ọ́ mi lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dáti tú fm lóṣù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dáti tú fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32 fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

là ń sọ yìí mo wọnú ìpìlẹ̀ rẹ lọ pẹ̀lú agbára àdúrà gbogbo ìpìlẹ̀ tó lòdì sí ìgbẹ́dìde kó gba ìwòsàn.

0: Jésù Olúwa o. Ẹ gbàdúrà kẹta. Olúwa bá mi ṣe ogun kò lẹ́rọ̀. Ogun tó ní tó bá dé sí yàn. Bẹ́ẹ̀yàn kì í bọ́ lọ́wọ́
1: ẹ̀.
0: Tó ti jẹ àwọn kan lé
1: wárí.
0: Ogun kò lẹ́rọ̀.
1: Tó
0: ti jẹ àwọn kan náà
1: tí mo mọ̀.
0: Tí wọ́n ní kì í èèyàn í bọ́
1: lọ́wọ́ ẹ̀.
0: Àìsàn tán ní kì í gbóhùn.
1: Ẹ
0: ṣẹ́ wọlé láyé.
1: Ẹ
0: gba ariwo ẹni
1: pé.
0: Nà lé ẹ̀bọ̀ ó yá dúró.
1: Ọkọ̀jọ́.
0: Ọkọ̀jọ́.
1: Ẹni bí mo ṣe. Ogun tó ní kò lẹ́rọ̀.
0: Àìsàn kò lẹ́rọ̀.
1: Ọlọ́run ní kí yé.

0: celebration.
1: Nipasẹ̀ wo ni ìsàmójọba bá orí òkè ogun tẹ̀sí mọ́ ìyẹlẹ ìtún máa ṣara.
0: Láàrin wákàtí mẹ́rìnlélógún, ẹ̀mí Ọlọ́run ṣe tó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn lórí òkè ogun àṣeyìrẹ mbàdàn lọ́jọ́ Thursday àti Friday 18 September nípasẹ̀ ìpè pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ ọpẹ sáma dé bá yóò ju authority lọ di my wu olúwa wojú ọgbẹ́ mi sọ̀lá pórí eré yóò ìwọ náà wà kébóni ṣe ìyanu Jésù ó fẹ́ wu ọgbẹ́ àdàbí sọ̀ lára rẹ̀ ojú ọgbẹ́ nǹkan mímí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀ ẹ̀mí àwọn wòlíì ṣe tó bẹ́ sẹ́rù wíwọ́ káyé gbélé àwọn akùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjò ògo yá o láti kùtùkùtù lọ́jọ́ Thursday 17 September wákàtí wákàtí nínú adúgbò máa jọ bí ọjọ́ Friday 18 fún ogún ẹ̀ lórí òkè ogun ládojú pápọ̀ kápọ̀ láti ṣèjìrẹ́ mbàdàn ọ̀pọ̀ wòlíì máa jẹun ló ń bọ̀ àtàwọn olórin ẹ̀mí nígbà tí wòlíì bá fi ọ̀rọ̀ ránṣẹ́ ìtúsílẹ̀ ohun ìdáǹdè ní ìròyìn Prọfẹ́sà Adébáyọ̀ Ojú Authority wọ́n máa fi máa jẹun ìpè Ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan tí iṣẹ́ agbára yóò máa ṣe dádì torí yín ẹ já lọ gbàdúrà.
2: Orúkọ mi ni Esther Alonge. Nígbà tí mo mọ ìjọ yìí, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ̀rí mi ni pé mo dẹ̀ ti wá bíbà bí ẹ̀ẹ̀mejì torí ọ̀nà méjì láti atan lọ́hùn. So ọmọ mi kan wá ṣe ìgbéyàwó ní ìyá 2003 August. Ó wá ń wojú olúwa títí mo ṣàbẹ̀rẹ̀ sí gbàdúrà. Nígbà tó wá dọjọ́ kan tí dáàdì ní kíkálukú ní èso ká fi sí pẹpẹ wa, mo bá kó èso mẹ́ta ọsàn mo bá fi síwájú pẹpẹ. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí fi gbàdúrà kò mú oṣù yẹn tó fi lóyún. Ìbejì dẹ ni Kẹ́hìndé ni táyé ẹ̀ náà tún pè mí ó lóun lóyún. Mo ní ìdòwú tún pè mí ó lóun lóyún. Olólùwà èmi nìkan tán.
1: Mama ẹ pause. Bẹ́ẹ̀ni. Ọdún wo ló ti ń wọ ọmọ? Ok 2023.
2: Bẹ́ẹ̀ni.
1: Kò wá róyún ní ẹ wá ra fruit tí mo ní káwọn abiyamọ rà.
2: Bẹ́ẹ̀ni. Ọsàn mẹ́ta ni mo kó sí
1: pẹpẹ. Ẹ wá kó mẹ́ta sí pẹpẹ yín.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọmọ yín mẹ́ta ló dẹ̀ wá lóyún.
0: Nípasẹ̀ wo ni ìsàmójọba bá orí òkè ogun tẹ̀sí mọ́ ìyẹlẹ ìtún máa ṣara. Láàrin wákàtí mẹ́rìnlélógún, ẹ̀mí Ọlọ́run ṣe tó fẹ́ wojú ọgbẹ́ àwọn ọkùnrin sàn lórí òkè ogun àṣeyìrẹ mbàdàn lọ́jọ́ Thursday àti Friday 18 September nípasẹ̀ ìpè pẹ̀lú ìfàmì òróró yóò bọ́ ọpẹ sáma dé bá yóò ju authority lọ di my wu olúwa wojú ọgbẹ́ mi sọ̀lá pórí eré yóò ìwọ náà wà kébóni ṣe ìyanu Jésù ó fẹ́ wu ọgbẹ́ àdàbí sọ̀ lára rẹ̀ ojú ọgbẹ́ nǹkan mímí pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ máa gbẹ lójú ẹsẹ̀ ẹ̀mí àwọn wòlíì ṣe tó bẹ́ sẹ́rù wíwọ́ káyé gbélé àwọn akùnrin lórí kalẹ̀ tí ò jẹ́ rí àjò ògo yá o láti kùtùkùtù lọ́jọ́ Thursday 17 September wákàtí wákàtí nínú adúgbò máa jọ bí ọjọ́ Friday 18 fún ogún ẹ̀ lórí òkè ogun ládojú pápọ̀ kápọ̀ láti ṣèjìrẹ́ mbàdàn ọ̀pọ̀ wòlíì máa jẹun ló ń bọ̀ àtàwọn olórin ẹ̀mí nígbà tí wòlíì bá fi ọ̀rọ̀ ránṣẹ́ ìtúsílẹ̀ ohun ìdáǹdè ní ìròyìn Prọfẹ́sà Adébáyọ̀ Ojú Authority wọ́n máa fi máa jẹun ìpè Ọlọ́run sọ tẹ́lẹ̀ sáyé ọkùnrin kankan tí iṣẹ́ agbára yóò máa ṣe dádì torí yín ẹ já lọ gbàdúrà.
1: Báyìí ni Olúwa Jehovah wí.
3: Báwo ṣe ti lọ Jehovah?
1: Ẹ̀rí rẹ dẹ̀ máa pọ̀.
3: Ẹ̀rí rẹ máa tẹ̀síwájú bí mọ́.
1: Ẹ̀rí rẹ máa pọ̀.
3: Ẹ̀rí rẹ máa tẹ̀síwájú bí mọ́.
1: Mo sọ fún pé mo ti sí pọ́tà ẹ̀rí sílẹ̀.
3: I told you I've opened the portal of testimony.
1: Gbogbo ìtẹ́ẹ̀kì ṣe abáramọ̀rẹ́ jẹ.
3: You that are not ingrate.
1: Ẹ ṣe voice note.
3: Please make a voice note.
1: Ẹ ṣe kó clear
3: bí. Make it very clear as you
1: want. 081.
3: To 081.
1: 123.
3: 123.
1: 2 lọ́nà.
3: 2 in 5 places.
1: A ti gba more than thousands.
3: We have received thousands of testimonies.
1: We are still expecting. Mọ̀
3: wá ṣe ń wá mi sí.
1: Mo fẹ́ kó mọ̀ péré kọ́ là ń ṣe
3: lórí. I want to know we are not here to play.
1: Mọ̀mọ́ kan wípé.
3: Èwo máa ṣe.
1: Torí pé kí n gba ẹ̀rí.
3: Because you don't allow testimony.
1: Èmi ti lọ sí ẹ̀rí mi ń bò mí.
3: I share my testimony elsewhere.
1: Mọ̀ nígbà tí nǹkan wá padà lé.
3: But when this got hard again.
1: Wọ́n padà wá.
3: She ran back.
1: Ó ní bàbá ẹ̀yin láládùúà wa.
3: That thing you say we have
1: prayer. Inú àdúrà logun ti
3: ń
1: ṣe.
3: It is only
1: prayer
3: Hey,
1: Exodus, Exodus chapter 2.
3: Exodus origin.
1: Now, láti verse 16.
3: From verse 16.
1: Bíbélì sọ nípa
3: ọkùnrin kan. Bible tells us about the man.
1: Ó ní àwọn ọmọbìnrin méje.
3: That has seven daughters.
1: Àwọn méjèèjé
3: yìí. All seven.
1: Wọ́n máa ń lọ bu omi wá láti òkun.
3: They do go and get water.
1: Wọ́n dẹ̀ máa ń lọ fún àwọn àgùntàn.
3: To give to the sheep.
1: Àwọn eléyìí.
3: This one.
1: Iṣẹ́ tán ṣe fún bàbá wọn.
3: That is what they do for their father.
1: Ṣùgbọ́n bá ti lọ láàárọ̀.
3: But every time they go in the morning.
1: Alẹ́ náà máa dé.
3: They only come back at night.
1: Bọ̀ lọ́jọ́ kan.
3: But one day.
1: Wọ́n pàdé olùrànlọ́wọ́.
3: They met a helper.
1: Wọ́n pàdé olùrànlọ́wọ́.
3: They met a helper.
1: Ti ṣe mọ́.
3: Moses.
4: That was Moses.
3: Lẹ́yìn tó gbọ́ mi.
4: After hearing my voice, sir.
3: Kò lè mọ̀ pé wòlíì ni.
4: For you to know the prophet has spoken.
3: Kò tó pé ọjọ́ mẹ́rin.
4: Before 4 days.
3: Ó pàdé ìrànlọ́.
4: Hey, amen. You need to help.
3: Àdúrà tí Ọlọ́run fún mi.
4: The prayer God gave me.
3: Automatic prayer, automatic answer.
4: Àdúrà lọ́gán èsì lọ́gán.
3: Ògbà lọ́gán ògbà èsì lọ́gán.
4: Bẹ́ẹ̀ni sà.
3: Ó dẹ̀rẹ̀ sí àdúrà.
4: Hey, bẹ́ẹ̀ni
3: sà
4: jẹ́
3: pàṣà.
4: Ibasẹ̀ tí.
3: Wọ́n á lo iyá ẹ̀gbẹ́.
4: Ẹ ẹ ṣe ṣe ṣe
3: gbogbo ayé ló máa sọ pé kí ló tó iyá ẹ̀gbẹ́.
4: Wà
3: á tètè kọ́lé.
4: Wà á
3: tètè ṣe rere.
4: Wà á
3: tètè gòkè.
4: Gbogbo
3: tó ná ẹgbẹ́ ní ogún ọdún.
4: Àti
3: láàrín ọ̀sẹ̀
4: méjì.
3: Ó máa àchi. So láti wọnú ìrànlọ́wọ́. O ní di àdúà.
4: You need prayers.
3: Pẹ̀lú ìwà mímọ́.
4: With holiness.
3: Pẹ̀lú àwẹ̀.
4: And fasting.
3: Irú ẹ̀ ní báyìí.
4: Like today.
3: Psalm 121. À ń padà sórí.
4: We are going back to it.
3: À ń padà sórí Psalm 61.
4: And Psalm 61.
3: Then à ń padà sórí Psalm 99.
4: And Psalm 99.
3: Mẹ́tẹ̀ẹ̀ta la máa
4: lò. All three Psalms.
3: 121.
4: Psalm 121.
3: 61.
4: Psalm 69.
3: 99.
4: Psalm 99.
3: Aisa.
4: Sir.
3: Ẹ ka Psalm yìí.
4: Recite those Psalms.
3: Ẹ padà gbàdúrà lábẹ́ ọ̀run tó
4: ṣe. And then you pray under open heaven again.
3: Lẹ́yìn àdúrà yẹn.
4: After the prayer.
3: Orin tó máa ṣẹlẹ̀.
4: You receive what you follow.
5: Yàrá UK.
4: Those in UK.
5: Ẹ̀yin ara Manchester.
4: Those in Manchester.
5: Yàrá Liverpool.
4: Those from Liverpool.
5: Gbogbo ìlú tó yí United.
4: And everywhere around about UK. Thank you, Father.
5: Yana Marwa. Arúgbọ́jọ́ wípé.
4: Ancient of this is.
5: Pé gbogbo wọn jọ.
4: Invite all of them.
5: Ẹni.
4: That today.
5: Ọjọ́ mọ́ ni gbàgbé.
4: It's an unforgettable day.
5: Ẹni kẹ́ni.
4: That not everybody.
5: Tó bá ń gbọ́ mi bí wòlíì.
4: Hearing me as a prophet.
5: Come on, missing.
4: Don't miss this day.
5: Toro ń tẹ wá ṣe láyé.
4: Because what you came to do, what to do.
5: Ó rọ̀ mọ́ ẹni.
4: Attached to today.
5: O ní ọmọ ń bẹ̀.
4: You have children there.
5: O ní ìyàwó.
4: You have your wife there.
5: Ọkọ ẹ wà
4: mí. Your husband is there.
5: Ẹbí ẹ
4: kan. Your any of your family there.
5: Tó mọ̀ sànú ẹ.
4: That do show you mercy.
5: Wọ́n wá United Kingdom.
4: Than UK.
5: Ibo la ti máa pàdé.
4: We are meeting.
5: Ní alẹ́ yìí.
4: This night.
5: Ago mẹ́wàá.
4: By 10 PM. At Authentic City Church. Authentic City Church, Manchester. The code is M12 4QD. Authentic City Church, Manchester. The code is M12 4QD.
5: Mo gbadua.
4: I pray.
5: Adua yi maa gba.
4: Number
5: ti won fi get wa.
4: The number you can get us on.
5: Ibele ti send the number UK.
4: That's where we send the number of UK.
5: Number kan yen.
4: That's the only number.
5: O le send the direct
4: you message. You can send direct message there.
5: O le send the WhatsApp.
4: Or you can send WhatsApp.
5: But mo pe o.
4: But please no call.
5: O send to my
4: bill. No one will pick it.
5: UK mo wa bayi.
4: I'm in UK right now.
5: A lo gbe owo lori.
4: How many lift their hand on their head?
5: En lo ma fa Yesu.
4: Everyone that back to affect you
5: today. O jade laye.
3: Gbadua.
4: I pray.
3: Wa ri ba ti
4: se.
3: Wa rona gbe. E gbadua.
4: Pray this prayer.
3: Adua to gbeyin
4: re. The last prayer for today.
3: Tori mo ma gbọ re lọwọ
4: gbogbo yin le. But I'm taking helping from everyone.
3: Gbogbo en to gbọ mi pata.
4: All of you that help me today.
3: E bo iranlọwọ ni.
4: The helping of help.
3: Yagade.
4: Helping of help.
3: Ena balua
4: sa.
3: E pariwo n bi tẹ.
4: Tell this where you are.
3: Ofa adani duro.
4: Aro of delay.
3: Ti emi adani
4: duro. And spirit of delay.
3: Jade lara.
4: Out of my body.